0: ìlú ọrùn máa fẹ́ ìrì àánú ó yá máa fẹ́ tí ojúmọ bá ti mọ ní ìrì máa ń fẹ́ ojúmọ ní mọ kiri ó máa fẹ́ àṣẹ olúwa ni gbogbo èèyàn sán bí àkókò ìrì òwúrọ̀ dé ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa apọ́sí dr sm mustapha jp bàbá ṣe bí ọba olùdásílẹ̀ ìjọ ọlọ́run seed of christ golden church land of reality ti national camp wọn wà ní ṣe bí ọba international power line camp kilometer 54 lagos ibadan expressway lufuwa pe ipele ogun apọ́sù oya
1: ase ni mo bi sọ̀rọ̀ ayé rẹ̀ á dìde
2: amen
1: jesu ìran àwọn tó máa ń dádúró wọ́n máa ń jára wọn gbà ni béèyàn bá jára ẹ̀gbà á pẹ́ ní ibùsọ̀ àwọn àgbà ìwọ ni kò fi ara rẹ àti agbára rẹ kò fi jára rẹ gbà pẹ̀lú àmì mẹ́ta mo dúró bí ikọ̀ àti ìríjú ìsọ àwọn àgbà tí wọ́n ti dá ẹ dúró tí wọ́n jẹ́ kó lọ mo pàlàṣẹ lórúkọ jésù kóyà jáde wá
2: ami ami ami
1: in the name of jesus
2: amen
1: ogo rẹ ajáde
2: ami
1: lára àwọn tó máa jéèyàn ní ìran tó ti wá ìwọ jẹ́ number one
2: ami
1: ìwọ jẹ́ number one
2: ami
1: sọ pé máa jéèyàn
2: máa jéèyàn
1: sọ pé máa dìde
2: máa dìde
1: in the name of jesus
2: ami
1: ọ̀rọ̀ rẹ̀ adayọ̀
2: ami
1: wà á dẹ̀ ṣe bí ọba
2: ami
1: jésù olúwa wa
2: ami
1: ẹ má gbàgbé pé ọ̀la ni one ọ̀la ni one ọjọ́ àkọ́kọ́ nínú oṣù èkeje ọdún 2026 mo máa ń sọ fún wa pé àyájọ́ ọjọ́ tí oṣù bá parí èèyàn gbọ́dọ̀ gbàdúrà gidigidi adẹ̀ ti gbàdúrà níjẹta pẹ̀lú omi àtúgbàlànà pẹ̀lú omi lónìí àtúmàgbà wá gbọ́ mi sà òní omi àti oyin yóò wà lọ́wọ́ rẹ omi àti oyin yóò wà lọ́wọ́ rẹ tá a fi gbàdúrà ní aago mẹ́jọ mo máa bless omi yẹn lẹ́nìí máa bless omi yẹn lẹ́nìí ẹ máa gbàgbé pé nínú àdúrà gbígbà lògo ti ń jáde màá tó repeat sáàmù tí a máa kà a kà sínú omi a dẹ̀ kà sínú oyin tó bá dago mẹ́jọ nigeria time ní àṣálẹ́ a wà gbàdúrà sí omi àti oyin yìí nítorí pé ọ̀rọ̀ rẹ gbọ́dọ̀ dayọ̀ ní ọ̀la la máa lóyin yẹn ọ̀la ní àwẹ̀ ọjọ́ méje yóò bẹ̀rẹ̀ afẹ́bọ́lọ̀ pàdé ni a ní ọ̀rọ̀ rẹ gbọ́dọ̀ gbọ́ first quarter second quarter ó ń kọjá lọ lẹ́ni now the third one ta fẹ́ wọ̀ yìí mo sọ fún wa pé o gbọ́dọ̀ rí mú o because the last quarter àwọn èèyàn máa fi múra fọ́dún ni hey mo gbàdúrà lórúkọ olúwa ayé rẹ á dìde
2: amen
1: ayé rẹ á dìde
2: amen
1: ayé rẹ á dìde
2: amen
1: ayé rẹ á dìde
2: amen
1: ayé rẹ á dìde
2: amen
1: ayé rẹ á dìde
2: amen
1: in the name of jesus
2: amen
1: mo sọ fún wa pé Bethsaida ti ọ̀la àkànṣení àkànṣení o tún bọ́ sí ìpàdé agbára láti ṣe bí ọba ẹ gbọ́ mi sà mi mọ nǹkan tó lè máa ṣe tí ò yẹ kó bá ẹ ní church ní ọ̀la wá gbọ́ sà sórí ìpàdé ọ̀la mo sọ wípé gbogbo èèyàn tó bá wà ní ìbàdàn pátápátá máa fún ẹ ní òróró white ní thursday ní èkó máa fún ẹ ní òróró white ìpàdé ọjọ́ mẹ́ta yìí ó sì pàtàkì o mi dẹ̀fẹ́ kó mi sí ẹ̀ gbọ́ mi sà àwọn ikọ̀ ọlọ́run múra fún ìpàdé ọ̀la ó ní àwọn àkànṣe àdúrà kan tá a ṣe ní camp gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni torí pé a fẹ́ kí ìtẹ́ kó yí padà a fẹ́ kó change story ẹ Bethsaida tọjọ́ sí ní israel bíbélì wípé wọ́n gbé màyẹn wọ́n dẹ̀ gbé sétí odò màyẹn wá wà ńbẹ̀ fún ọdún kan nínú ìwé ìhere ti johanu ní orí karùn-ún láti ẹsẹ̀ kẹ́ni ní story yẹn ti bẹ̀rẹ̀ mo fẹ́ kó ka dáadáa fúnra ẹ̀ màyẹn wà ní etí odò kí ló ṣe ń bẹ̀ ní the first year the second year tó fi pé 38 good years ẹ mọ̀ nígbà tí mo ka bíbélì yìí ohun tí mo ṣàkíyèsí ni pé nígbà tí jésù débẹ̀ Yesu bama nye soro Nito so ni pe Si o fe kamon la rada I da o ma nye lo surprise me ju Mo wajyo koma aro nye le lori Ma nye no wo le nye te o gbe on Si inu odo Na mo wa wo pe Ba wo ni le wo se jina se ti odo to O de re nye gbe la ti le Titi de ti odo Now lati bi to wa si inu odo ko wa re yan gbe mo for 38 years kini age ma ye so wa nu asan ye for 38 years ninu le to agbe wa se ti odo ni o wa gbe ti odo o wa gbe kale won le duro laarin wakati tangeli o fi so kale lati ru omi yen amo ko lo gbe de be now ibo la won yen wa Bibele o record we boya won parent e boya won brothers yada senior or junior or awon friends e ni won gbede be ko send to le so a ko si akosile re yen lo surprise me nbe mo wa joko mo aro nu pe awon to gbe ma yen debe ibo na wa te was me sir ah ase tenu me jade eni to ma ran aye lowo wa pade e
2: amen
1: ile aye o se dagbe o le daye se onilo eniyan to ma ran lowo ma yan lo won le yan now e wa gbon kan ti mo so e gbo mi sir awon kan gbo mi bayi obi omo olowo lowo abi pe o fe gbiyanju owo pe wa to omo ilelewe omo yi o graduate ni we ti mi o ka omo yi o ka now omo yen pari primary o pari secondary kori jambu mu the first year kori mu second year kori mu ngbo wa debi kan wa na wa lo kose boss mo lu aye ti en nu ati gbianju ti a e ti gbe aye e sile to n ba wa fira en le sibe ibi to mo gbe nu kokoja be monu ai mo ye awon obere to wa le oko oko ti try pe o loyun ni ngboya oko wa ri pe oko ti withdraw kini ye o kala bi tele mo ko soro bi tele mo wa ri pe iya pa ti de die die nule o ti gbe kale si ti eniye so iwo lo ma nilo lati tura igbe there are some stages la ye ta won mo fi yan le si iwo le ka wa ma da wa nbe o re yan gbe mo won fo elowo sengba kini owo yen run gbowo sengba keji orun o re yan fo enketa mo won ti gbe sibe won abandon e sibe like that man man yen wa be for 38 years won no mo yi atan ti abandon e ti won da se mo o ti bere fora lowo won down mo because they have been doing it ko de yola yi e o mo pe ki se lasan ni Oh, my time that they abandon eh? Si stage to wanye, si rank to wanye, si position to wanye, no promotion. Won abandon any. To ba de wole ra ni ran, amo yi odun to le je. Kani kan de wa ni position kan, the same place for 38 years. Eniyan de lo gbede be, bo ko re eyan gbe lati eti odo si inu odo. Won de gbe lati le, wa si eti odo, lati eti odo si inu odo, ko se eyan mo. Aye ma se yan de koreta ogo bo won ki ti yan sinu e ti jaye niyan en na won si sa mo duro bi ko ati iriju bo ba le same aye ma dide
2: amen
1: aye ma dide
2: amen
1: now mi fe ko fira e jafara ni ola en to ba na e je ko na e o gbodo ri pe iwo na de ibi ti ogo wa tori pe Odun ti pisi meji ni yen o. Ta ba ti pari eni ati wo the third quarter. An lo ni yen. Wa n gbo mi sa. Mi fe keyan ko mo sari adua ni keta yi. Mi fe because ti keta e ba tun lo mo e lowo. Ah! Odun lo ni yen. Because ta ba ti wo the fourth one. Odun ni kaluku mo sare ba se sodun, ba se ko lo le tuntun, ba se ra moto. Odun na sare ni yen. So them be the first one to do it. Mo wa be pe o fi balance ara ni. And I want to me mo ne o ma dide.
2: Amen.
1: Woni wa dide.
2: Amen.
1: Woni wa dide.
2: Amen.
1: Eh gbomi beni only dide time mole. As I say dide time o ko ko dide ni. Be yin o ba dide ko le tan mole. Ma joko tetere. Ma fi ara e sile. Bo ba ti gbo awon adura nla nla bayi eyan ma sa ire ni. Mo gbadura aye ma dide.
2: Amen.
1: Awon to ni gbagbo ti won gbadura won ni opolopo testimony. Abuja e ma murale. Oli deto ojo ketala ojo kerinla ike dogun kenidilogun ati ketadilogun on the 13th on the 14th 15th 16th and 17th ojo marun gbako la fi wa labuja ibo lati ma se old parade ground opposite radio house the big gate won opposite gate won yen ni area 10 ni abuja e ku mura oli deto isojinla Toba mi lutiti gba mi sa to ba wa ni abuja to gbo mi so for esile ni ko lo visori phone e ko lo underline date won e ibi kibi to ko wa labuja ibi lati suleja to jina ma mura fun ipade yi in to ba na je una e be ni o ti wa labuja ti pe ti pe o ngbo oru owo bayi won je o te olowo o ti rowo gba kan but won block we Benny, I say a

0: irini egbo mama isa o gba sobu poko soja o pa lo soro leyin ba to ba soro o na se kini o o gbe igbese ore egbo to sele
1: dadi mi na ti le ri o oluwa seun ninu aye mi o olorun se bi o ba se bebe ninu aye mi emi na ti le ri oluwa seun omo ojori afefe ni mi o folake loruko mi ati loke o ati gba ti mo ti n gbo se bi oba ko fi mi sile ti mo ti n gbo ere owuro ko fi mi sile nigba ko kan o se se bebe ninu aye mi eleyi ti e tun wa je pabambari fun mi o ni ojo monday mo san owo ojo monday mo ti e ti fe se lasiko ere owuro le ma se ti ma ti fe san owo yen ṣugbọn ko lo mo sare pe mo san kile o to su so what do you always say loni olorun dabira ninu aye mi o ojo monday yen gangan ni o se ile itaja mi ti won ba mi gbadura si awon pastor wa ba mi gbadura si pe ki n ti e ma lo sibe ba ri ki ma lo joko nibe o gba ti o di oni lojo Wednesday bi olorun si bi oba se ya mi lenu niyen awon mo ba ni awon fi oja ti mo fe ma ta awon fi surprise mi gba ti mo to ru oja yi de kile won fe fi li se adu mo ba pe won mo ni won bi mo to wa won fi keru wa kile fe fi li se won ba ni oja ti ma ta ni emi won ni ha won gbe oja wa gbogbo shop ba kun o ya mi lenu o dadi ebe na le ri o oluwa ti se bi oba nu aye mi o mi n wa enikan ladugbo wa naa oun ti e ti n fi mi tele ni kini mo wa ni toni se bi oba o le awa awi yo ma se bi oba e wa ma se bi oba kini mo wa ni toni se bi oba ṣugbọn mo dupẹ lọwọ ọlọrun wipe gẹgẹ bi e ti ma n sore fun wa pe a o se bi oba àwọn èèyàn tún kọ̀ǹfàmù ẹ̀ ọlọ́run tún kọ̀ǹfàmù ẹ̀ fún mi lónìí o mo dúpẹ́ o èmi náà wá ń ṣe bí ọba lóòótọ́ ògo ni fún jésù iṣẹ́ ìránṣẹ́ yín kò ní dòkú o ẹ máa mọ̀ ọ́ ṣe o ẹ ní tẹ̀ ní tí láéláé ògo ni fún ọlọ́run lókè ọ̀run ẹ ṣe sá.
0: ẹ náà wọ́n sí mi sọ pé olúwa
2: olúwa
0: èmi náà nílò àánú.
2: èmi náà nílò àánú.
0: gbé ọmọ èmi náà dìde.
2: gbé ọmọ èmi náà dìde.
0: jọmọ mi ó jẹ èèyàn.
2: jọmọ mi ó jẹ èèyàn.
0: ràn mí lọ́wọ́.
2: ràn mí lọ́wọ́.
0: ràn ọmọ mi lọ́wọ́.
2: ràn ọmọ mi lọ́wọ́.
0: ìdá ní ẹgbẹ́ jísọ.
2: bẹ́ẹ̀.
0: lórí báyẹn àwọn ẹ̀yà kan gbọ́ wọn á dẹ̀ san ọrẹ lórúkọ ọmọ wọn. wọn á san ọrẹ lórúkọ ọmọ wọn. àwọn kan á san lórúkọ ara wọn. ó san ọrẹ yẹn. kò fẹ́ san tẹ́lẹ̀ but ó san ọrọ̀ ju san ọlọ́dẹ dàlo. ọrẹ ọjọ ajé ẹnì kejì ní nígbàtà ní kẹsẹ 9000 ó ní kò yízi ó ní bọ̀tọ̀ òun jáde òun wá san lórúkọ ọmọ tòun tó fẹ́ ra mọ́tò tí ò sówó tí ó fi rà pé kí ìyanu kó ṣẹlẹ̀ nígbà tó san ọlọ́run sọ pé èmi nìyí.
3: ìfàkọ́ àjẹ láti seed of Christ Golden Church ìlọrin. mo wá síbí ní last Thursday mo wá fún ẹ̀sìn agbára ṣe bí ọba. so mo gbàdúrà mo fi nǹkan méjì síwájú olúwa wọn wá ní kásò sídìí 9000 mo dúpẹ́ nítorí pé mo ṣe torí ẹ̀mí mi kankan sọ pé kí n jókòó almost the last person to come out ṣùgbọ́n mo ṣáà jáde mo ṣe mo ní ọlọ́run tó bá bá mi ṣe nǹkan méjì lọ́sẹ̀ yìí pé màá gbé orúkọ rẹ ga. ọmọ mi kan ti wá mọ́tò ti ṣe díẹ̀ èyí tó bá rí alóhùn láìkẹ́ ṣùgbọ́n ní ọ̀nà àrà bi mo se dele ti mo sun by 3 pm o pe mi pe ona ara ni o won gbe moto yen wa kan wa fun ohun ohun de so wo e mo ni mo dupe 9 pm lojo yen gan ati n gbadura fun permanent job fun omo mi ni ilu Germany lati bi 2 years sugbon lojo yen ni 9 pm lo kan ni mommy mo ni yes oni clode oni guess money I don't know just tell me what is in your mind o de so fun mi pe what if sign contract permanent contract job fun ni 31 nbe almost 6 years lo ti wa nbe bon bye what they sign ni that very Thursday mo dupe

gbọ́gì leléyìí o kí ló tó ti ń gbàdúrà fún lọ́jọ́ tó pẹ́ máa bọ̀ ní sẹ́bi ọba headquarters nínú ọ̀sẹ̀ wòlíì betfeder 123 tóṣù kẹjẹ july edition àti ṣòro alágbára lánàá ìgbàrá mi fún mi bàbá ọmọ ẹ̀mí mi máa ti ṣetán láti dáhùn béèrè rẹ báyìí ìpàdé àdúrà mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday on the 1 thursday on the 2 oṣù kẹjẹ

0: lónìí.
1: That is it.
2: Mi ò sí ìjà láìlọ́ọ̀, mo lẹ́yìn lẹ́bàá mi já.
0: Èmi ní ìwé ẹ̀yẹ, èmi ni màá já láìlọ́ọ̀nù ààrẹ. Ìkan ló tó gbẹ.
1: That is another one you're hearing.
0: Ẹni tí ò sí ń tọ́pẹ́ jẹ.
1: The person that doesn't have what to eat.
0: Láti ọjọ́ Monday.
1: Since on Monday.
0: Nígbà tí ó di 2:35.
1: Around 2:35.
3: Àná dìde.
2: Mo wá bí wọ́n mo ní à, báwo ni màá ṣe sanwó? Wọ́n ní kí n ṣe kọ̀kọ́ lọ gùn fóṣù mẹ́fà nù. Bá a bá dé mi, tó bá wù mí kí n ṣe sanwó.
0: Bàbá ọmọbìnrin ṣe ń sunkún.
1: Look at the way she's weeping.
0: Dìde gbogbo èèyàn.
1: Stand up, everybody.
0: Ẹn tó ní kéèyàn lọ lo nǹkan oògùn ni.
1: The person that said go and use it as dash the person.
0: Na owó méjèèjì.
1: Rèé tó tún ẹ̀ǹ.
0: Wà á kí pé bàbá mi.
1: Táwọn àìfọ́dà.
0: Ìyá aláàánú tù mí.
1: Send a helper to me.
0: Kí mo ní oyè sí ọ́? Mo pè mí tó ń bẹ lọ́rọ̀ ẹnu. Ìké bàbá mi.
1: My father.
0: Ọlọ́run ojú kì í.
1: Ìyá
0: aláàánú tù mí.
1: Ìyá
0: aláàánú ọ̀yá. Nínú ọgbà ni agbára ńlá rẹ̀ ni aláàánú tì mí. Jésù olúwa wá.
3: Gbé ọwọ́ lórí.
1: Raise your hands on your head.
3: Àbí tí ò bá sí ìlà lọ́wọ́ rẹ̀.
1: Sẹ́bi if there's no line on your palm.
3: Níbo ni aláàánú rẹ̀ sáko lọ?
1: Where is your helper?
3: Níbo ni àwọn tí wọ́n ní kí wọ́n mú ìrìn àdòdò wọn? Níbo ni wọ́n wà?
1: We are those to help
3: you. Bíbọ̀ agbára tó kù ní ẹ̀ṣẹ̀ àmì.
2: Mo ní kí wọ́n yọ sí ọlọ́dún.
0: Sida.
1: Ẹ jókòó.
0: Oore o.
1: This is it.
0: This is evidence to prove.
1: Ìwé ẹ̀rí leléyìí láti fi hàn.
0: Wọ́n sì tó kọ iye owó yẹn sí.
1: And the amount is written there.
0: Be receipt.
1: Like a receipt.
0: Key rẹ̀ rẹ̀ o.
1: This is the key.
0: Mo wá béèrè lọ́wọ́ mọ̀mọ́ ìta ló fẹ́ máa wà.
1: Àtà wí.
2: Èmi fúnra mi mo wà wá láàárọ̀.
0: Ẹyin lẹ wà wá. Ẹ wo mi.
1: Look at me.
0: Gbogbo ẹyin sista tẹ́ ẹ ṣe aṣẹ́wó.
1: All the sister that you need to.
0: Àwọn tí ó ṣe
1: graduation.
0: Ọ̀ṣà mi ni wọ́n.
1: Ṣe an ọ̀ṣà.
0: Nínú church.
1: In this church.
0: Èmi ni mo ní ẹ lọ mú nǹkan mi mọ̀. Àárín ìwé eléyìí. Ibẹ̀ ni ọkùnrin kan ti wá jókòó létí ọmọ tọrọ bára.
1: That is where a man will now be begging for him.
0: Tí ò ní mú oúnjẹ lọlé.
1: That will not take food home.
0: Nígbà tí obìnrin bá di ọmọ mélòó lẹ́ni.
2: Ọmọ ẹyọ kan náà.
0: Ẹyọ ọ̀kan péré náà lẹ́ni. Wọ́n láwọn ò lè jókòó lẹ̀.
1: She cannot sit without doing anything.
0: Fún mi ní àwáwí kan.
1: Give me.
0: Tóbi ní méjì ẹ̀.
1: Give my next.
0: Ṣiṣẹ́ iṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ ní pẹ́ kọ́lé. Ẹ múra ni kèéṣe wàdá. Ìṣẹ́jú mi ni ó ṣe.
1: Before me, it will happen before me.
0: N kò lẹ́tọ̀ọ́ ti rówó eléyìí. Torí ẹ̀ ti bẹ̀rẹ̀.
2: Mo ti bẹ̀rẹ̀.
0: Ẹ ti bẹ̀rẹ̀ ṣẹ́.
2: Ìjọ Mẹ́ndé ọ̀la ni ó péjẹ jọ tẹ́lá fún mi. Àtijọ́ Jọ́fíìsì la fẹ́ gba plate number. Wẹ́ẹ̀sì mo jó gáídé ẹ̀yìn rẹ̀. Gbà tó di Tọ́sì, mo bẹ̀rẹ̀ mọ́ Abẹ́ Bíríjì.
0: Abẹ́ Bíríjì sì gate.
2: Bẹ́ẹ̀ni, tí máa rẹ̀ kó dọwọ́ sàn, máa lọ gbági sáré gbá.
0: Ẹ lọ sí gbági sáré gbá.
2: Kódà mi kì í pẹ́rò tó fún.
0: Ẹ ní pẹ́rò tí wọ́n wọlé. Ẹ̀jẹ̀ Jésù pa ọ́ mọ́.
1: Amen.
0: Ẹn tí òòrùn ń jẹjẹ ń Sunday tó lọ.
1: Someone that could not hear.
0: Tí ò ní 1 naira lọ.
1: That doesn't have 1 naira.
0: Olówó wá fún mi o.
1: He's the one that bring money for me.

0: kọsọn dupẹ soyin ọlọrun ọpẹ nikan ni gbogbo ipade toni so ndupẹ so fowu ọpẹ rẹ dupẹ eje ma fi kenke le se lo ni agbara eni to ni aye atorun kini kan da mi loju pe wa pada layo kan ni
1: baba mi o lati ni ori o mo fe dupẹ lowo ọlọrun mo ti ni testimony ni pe yi o ese o ani ni jo friday yi to je gbadura jo eni ka gbowo wa si aya ka gbe kọlọrun ko se weekend fun wa na dupe o lati mo de office lojo yen bi mo se ri anu ọlọrun gba niyan o kan lara awon oga mi tọlọrun ma n lo lati se iranlọwọ nigba de igba ti mo ba lọ ba mo lọ ba awon pe mo nilo iranlọwọ tori project kan wa ti a n se lọwọ o ba ni o da awon afun mi ni half a million mi o da ọlọrun ma se yanu pe mo gbagbọ pe ti ni ọlọrun ma se weekend fun wa oògùn ọlọrun baba ọmọ atẹni ni mọ ipeyipe mi o èmi sá nínú pé wọn pé kínkín wọn pé à ẹ tí ìgbàgbé pé ẹ fẹ sẹǹdì ẹ wọn bá ní àwọn rò pé àwọn ti sẹǹdì ẹ ní àwọn máa sẹǹdì ẹ sí dúpẹ lọwọ ọlọrun bàbá ọmọ àtẹmí mo dúpẹ lọwọ ìpè yín pé ìpè yín pé mi náà o bí wọn ṣe sẹǹdì ẹ sí mi nìyẹn wàá fi mílíọnù mo dúpẹ lọwọ ọlọrun mo dẹ tún lómi 77 náà fún fóònù mi tó hang ọlọrun tún gbà ṣàkóso èmi ni abiona olúfúnkẹ láti èkó mo jẹ ọmọ ọjọ orí afẹfẹ bàbá mi o ẹ ṣe o.
0: Nice. Ẹ mọ̀ wàá tiẹ̀ sọ ẹgbẹ́ kó ṣe weekend kan sọ olúwa ṣe ìparí oṣù ìfẹ́ mi náà àwọn tí wọn bá gbọ́rùn orí àwọn tí wọn gbàdúrà yẹn wọn á rí àánú à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ń bú àdúrà ni gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ kígbe bàbá gbọ́pẹ́ mi. Wá ṣèparí oṣù fèmí náà lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́ kó tó dalẹ̀ wàá rí ìdùnnú ẹ já lọ sórí facebook ọ̀dẹ́kùnlé epaphras lẹ́yìn ti bá mi pàdé à ń lọ ṣe nǹkan tó kù à ń mu omi bọ́tù wọ́tà kan pẹ̀lú dọ́ọ̀bà ní bọ́tù ò lè mú sáṣẹ́ẹ̀tì bó sì ṣe pé kọ́ọ̀pù náà lọ́ fẹ́ẹ́ fi bù torí a fẹ́ fi fọ́ a fi ya òdó lẹ̀ a wà da kọjá nígbà tó bá tó wá di ìrọ̀lẹ́ lágbára ẹni tó la yàtọ̀ mo ti láṣẹ nǹkan kan tó yàtọ̀ mo ti ń sọ òní ni crossover passover night wa níbi tẹ́ẹ̀tì ra súyà ó sì lè ṣe súyà yẹn fúnra rẹ̀ láti ilé a pàdé tó bá di 7 ní alẹ́ a pàdé láàárọ̀ yìí ní 6:30 lórí facebook ọ̀la ní wẹ́mà lágbára ẹni tó ní ayé àtọ̀run ẹ ní wé nǹkan kan wá sí church ọ̀la ní wáhùn a fẹ́ bẹ̀rẹ̀ second half lọ́dún yìí ibẹ̀ ní ti mọ sọ tẹ́lẹ̀ nínú ìsìn méjèèjì ìkọ́ wáyé ní aago mẹ́sàn-án ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ẹja ṣe báyẹn màmá àti bàbá ti ń gbọ́ mi káàkiri àgbáyé ẹ mú owó ọpẹ́ ẹ mú ìdá mẹ́wàá gbogbo ọmọ ọlọ́run pátá sọ́lọ́run sí ọlọ́re ni àbóṣe bí nípa agbára ni kàn fi nǹkan kan dúpẹ́ ẹ fi nǹkan kan dúpẹ́ pé omi ara mi ń dúpẹ́ owó mi náà mo fi ń dúpẹ́ yìí and ẹ lo account number yìí 1966 36 38 73 1966 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bí yàn bá sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní àní ó tún gbé jáde gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ de yín lónìí ẹ̀yìn dà ó yẹ wá kúnlẹ̀ fi nǹkan kan dúpẹ́ o ọba tó tún jí o rẹ́mìí ìwòye èsì lòun jó tó ń yọ ọlọ́run tó sàánú ẹ̀ lọ́dún yìí náà àtẹ̀yìn tẹ́ máàkì wedding anniversary yín ẹ wá kúnlẹ̀ ẹsẹ̀ bíbélì ta fẹ́ kà lónìí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ìwé Isaiah chapter 55 títí wọ 60 Isaiah 55 to 60 ọ̀làlá parí ìwé Isaiah on the one lágbára ọlọ́run kí n tó máa lọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí àtẹ̀yìn ọmọ ọlọ́run tẹ́ máàkì wedding anniversary yẹn wá kúnlẹ̀ mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí ayé yín mo sọ tẹ́lẹ̀ sí ayé yín ìbùkún tí ayé ò ní bá yín dù ìrètọ́ jẹ́ ti yín nìkan kẹ́mi mímọ́ kó gbélé yín lọ́wọ́ bàbá mọ̀mọ́ ìbò ṣe ń máàkì ọjọ́ ìbí rẹ̀ ó sì ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ire kọ́ mọ tẹ̀lé ọ you will never have better last year
2: odun to lo oni daje odun to wa nu e lo a e ku ire gbogbo yin te ma ki wedding anniversary yin na idunu ko mo subu lu ayo ile yin oni baje in Jesus name. God will bless you in the mighty name of Jesus. E ki gbe be se duro yen e mini testimony kan gbogbo eyan mo lo fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 send the message ire atanu ko bayin e je mo lori Facebook. You are blessed. It is well with you.
3: Irawo kan yo mi lutiti irawo san tohun dagbalagba peju si afin gori oke o han ketekete ikani dati 2fm dosu o letente obala rin awon kan ni dati 2fm 94.9 ikani aderin ko sonu oke tente premier mokola ilu ibadan lati sun didun didun fo mo araye ibudu ayo atori sun idunun ni 32fm iroyin asiko ti o leja mba kan nu ere idaraya lese kuku ati kakiri agba ese bi se wa ni agbadunu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afe.

0: kìsẹ́ mi mọ̀ ṣe kìsẹ́ agbára mi ni kìsẹ́ ti tóbi mi lẹ́fi dá mi sí o bàbá. Ọ̀pọ̀ tí ó tó ẹ wọ́n jáde láyé àwọn kan jù wá lọ wọ́n sí lórí ìpè
1: mọ́
0: ọ̀pọ̀ wa tá a wà láyé àmọ́yì tó bá débi àwọn èèyàn tí kẹrora
1: tó
0: bá mọ tó ṣẹlẹ̀ sáwọn
1: èèyàn
0: wà á kúkú dúpẹ́
1: a
0: dúpẹ́ lọ́wọ́ rẹ
1: o
0: orin tí mo fẹ́ kọ yìí gbogbo èèyàn ni kò lórí ìpínlẹ̀.

0: ìpìlẹ̀ ìlú yìí jẹ́ àwòtó orí fún ogun tó ń bá wa fínra. Ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí àmì ní Jésù máa lò. Wòlíì tá a fi ọ̀rọ̀ ràn sí ìrọ̀yìn fún ìtúsílẹ̀ àti ìgbẹ́nidẹ́. Prọfẹ̀sà Mọ́lá Adébáyọ̀ Òjòbá. Ọ̀tọ́rìtì yóò máa súre látọjọ́ Wednesday 4th sí Tuesday 7th July látàgọ́ mẹ́sàn-án àṣálẹ́. Democracy Park Lákùrẹ́ la ó ti pàdé. Iṣẹ́ agbára máa ṣe lọ́dún yìí. Wà á sọ testimony.
1: Orúkọ mi tèmi láyọ̀ láti Abuja mi. Mo wá síbi orí òkè yìí ní last year. So wọ́n ní ká ra èso ọjọ́ Friday ni mo wá ṣe ṣòro. Wọ́n náà táwọn ojú ọlọ́run ká padà wá ní Sunday mọ́júmọ́ Monday. Mo tẹ̀ ní mi ò ní wá ń pé mo lọ bíṣẹ́. So mo ṣáà try. Mo wá app kiri gbogbo ibi báyìí mi ò rí. Mo láti padà lọ kújé lọ́wọ́ app yẹn. Mo ṣáà rí app yẹn ra méjì ńláńlá méjì mo wá níjọ yẹn. Mo kàn wọ́n ní ká jó ká máa jó níbí báyìí. Mo pray pẹ̀lú aṣọ ọmọ mo yé lọ ní April. I think it was in the January ta ni program yẹn. So April I took in and God saw me through. Mo bímọ ní January 5.
2: Ọdún mélòó lẹ ti ń wọ́ ọmọ?
1: 7 years.
2: 7 years.
1: 7 years. I got married 2018.
3: Wow. Gbogbo ẹni ṣàmìlẹ̀ mẹ́ta.
2: Alábí dà ṣe 3 AM.
3: Ẹ̀rí ló máa mú jáde ń bí.
2: Amen. You are leading with testimony.
3: So tell us your
2: message to you.
3: I'm a gbio dide.
2: Amen.
3: For dide.
2: Rest your feet.
3: Gbio ese.
2: Leave your legs.
3: Adu akoko
2: re. Prayer number 1.
3: Ninu yara ihagaga.
2: From that room of kaji.
3: Egbe mi wo.
2: Where they put me.
3: Egbe mi jade.
2: Bring me out.
3: Agbara Olorun.
2: Power of God.
3: Ninu yara inu.
2: From that inner room.
3: Yara ilakata.

0: make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land, do.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi àmà refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
3: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: By joy, powered by laughter.
5: Woo-hoo!
4: We are 32 FM 94.9 Ibadan.
5: Oh, yeah.

0: 32 FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o, Jolly Jani. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Oya ẹ̀ sipẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sipẹ́ẹ̀lì náà di salary. Oya, lópin ìgbìyànjú, ẹ sipẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Gode chance to lanta, nígbà kúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
6: Gbogbo níbàárà Golden Chance Lotto. Ẹ kú àdúró ti wà. Lóòrèkóòrè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn. Lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Golden Chance Lotto. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings. O ní jẹ́ tán kó tún máa bèrè nínú ẹ̀. Níbikíbi ló ti lè gba winnings ẹ. You can get winnings anywhere. Èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀. Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀. Golden Chance Lotto. Iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà. Láyé àkísọ pé kí àwọn agent wa tajà máa fi kan díkan. Iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá. Wàrà sẹ́sà ni winnings. Ìdíre ti lè ṣe Golden Chance Lotto. Ìjẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
7: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-3397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
5: Nígbàkúgbà tá bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
6: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìà.
8: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
9: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
8: Ṣé mi ò sọ fún ẹ?
9: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
8: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
9: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
10: Àfojúsùn rẹ ni kó ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó 3,000,000, 2,000,000 àti 1,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkè tí ń ti Premier Mokola, ìlú Ìbàdàn. Substance Property, Òrùlé.

0: 32FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jà ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
2: S-E-L-A-R-R-I-E. Salary.
1: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lókun ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C, turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi àmà refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀!
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: Àmàlà dúdú. Àmàlà funfun. Amala to fẹlẹ bi eti ni ṣàwẹ̀wẹ̀ edu tó yọ kolo.
8: Red G's Maggi Chicken Flavour promo don land o.
9: Buy Maggi Chicken Flavour 50 double cubes pack and get 10 extra cubes free.
8: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
9: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
8: Rush go your nearest shop now and ask for Maggi Chicken Flavour promo pack before you finish. Offer valid while stocks last.
9: Me and Maggi,
8: so good together.
10: Dreaming of your own land? Your future home? Or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Ijo for just 3 million naira prime location, secure and ready to build. Also, Mango

0: ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Ojúmọ̀ òní tún mọ́ ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági. Torí bá méjì kọ̀, 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
2: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: My people, if you love getting more value for your money,

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mi ṣikiṣiki, ọ̀pá òjé balẹ̀ o mi worowo, ọjọ́ ní pẹ́ ìpàdé kìí jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkọ́ gbé ètò náà, gbélégbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tí léko, wá kọ́gbọ́ nínú ètò yìí, kò síbi tí ọwọ́ já irin kò dé o, dẹ́kun àwúsí, títí lọ dẹ́dùn màwúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, gbélégbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀ ló ń ṣọ̀dàn, gbélégbọ́, ọ̀kan ṣoṣo làjànàkú ètò yìí tó ń mi gbó kìjikìji, lóríṣiríṣi nìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀, ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wa fún wa, gbogbo yín la kí ẹ lẹ́ o, ọmọ Oduduwa.

o ti gbese won de o omo Nigeria ko si bi won o se wo be kan ti won o ni da won mo nbe nile Ghana Awusa wa nbe ti won lo sise lohun be na ni yipo nbe nile Ghana to je pe ise aje ni won ba lo ajaja omo Yoruba won po ni Ghana to je pe ise aje ni won ba lo o ke lo wa de to je pe ise ile lo tun ba wa de ta o atun ti gbe wa ki wa wa de le Ghana and ọjọ́ mẹ́ta yìí làwọn ọmọ ilẹ̀ Ghana ṣe ìwọ́de tí wọ́n ní wọn ò fẹ́ wa nílùú wọn mọ́ wípé kóníkálukú wa ó padà wá sílẹ̀ wa gbogbo wọn ni káwọn ọmọ Nàìjíríà tó ń bẹ ní Ghana kó fi bẹ̀ẹ́ lẹ̀. ìgbà tó yá mo kí fóònù mọ́lẹ̀ mo pè kan nínú àwọn ọmọ ilẹ̀ wa tó wà ní Ghana ò mo ní kí làwọn ọmọ wa ṣe tí wọ́n fi ní kí wọ́n mọ̀ lọ lù wọn padà wọ́n ní àkọ́kọ́ wọ́n ń jalè wọ́n ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ń lu jìbìtì wọ́n ń wọ́ke wọ́n ń jíwó olówó lọ nínú àkáǹtì táwọn ò dẹ̀ mọ́ bí wọ́n ti ń ṣe é wọ́n ní wọ́n tó ń ṣe yàwó wọ́n ní àmọ́yé ẹ̀sùn apànìyàn tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ wọ́n ní àgọ́ ọlọ́pàá wọn ní Ghana ẹ̀sùn àwọn ọmọ Nàìjíríà tó wà lọ́dọ̀ wọn ò níye wọ́n ní kájí ni gbé gbowó kidnapping lọ́wọ́ wọn náà ló wà wọ́n ní ìdí nìyí tí wọ́n fi ní ó tó gẹ́ kí wọ́n mọ̀ bá balẹ̀ wọn jẹ́ kí wọ́n wá mọ̀ lọ ẹwà ayé lóde báyìí o àwọn amúnibúni àwọn adoko wa balẹ̀ jẹ́ ṣe bí ìṣẹ̀lẹ̀ sọpẹ́ wa lọ sílẹ̀ Ghana ẹ̀yìn ọmọ wọ̀nyí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ wá ń wùwà kíwà àwọn ọmọ òsì ọmọ òfò àwọn ọmọ akọ́mọ tí wọ́n ń bà wá lójú jẹ́ tí wọ́n fẹ́ sọ wá lóko tí ò sunwọ̀n ayò gbà wọ́n mọ́ níbí ni wọ́n fi sá lọ sílẹ̀ Ghana o àti wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wọ̀nyí ló já wípé wọ́n ti balẹ̀ jábọ̀ nà jẹ́ kí wọ́n tó sá kúrò nílé ọlọ́pàá ń wọ ẹlòmíì nínú wọn ni wọ́n ṣe sá lọ tèfètèfè kì í ṣe ilẹ̀ Ghana nìkan làwọn ọmọkọ́mọ wọ̀nyí wà o wọ́n ń bẹ nílẹ̀ Libya náà bákan náà wọ́n pọ̀ ní UK wọ́n dẹ̀ wà ní US bẹ́ẹ̀ de Canada wọ́n ń bẹ ńbẹ o tó jẹ́ pé wọn ò níṣẹ́ kan pàtó ju iṣẹ́ ká wọ́ke ká ṣiṣẹ́ kíṣẹ́ lọ tó jẹ́ pé iṣẹ́ jìbìtì ni wọ́n yàn láàyò ẹ̀yin òbí gbogbo ẹ kìlọ̀ fún àwọn ọmọ yín tó bá wà lẹ́yìn odi ọmọ mi wà báyìí tó jẹ́ pé ọgbà ẹ̀wọ̀n ló wà nílùú òyìnbó nígbà tó ṣèṣe kúṣe tọ́wọ́ tẹ̀ ẹ́ àwọn òbí ẹ̀ kò dẹ̀ mọ̀ pé ń ṣàtìpó lọ́wọ́ ni wípé ọgbà ẹ̀wọ̀n ló wà lọ́hùn o ojú àwọn ọmọ náà jìn púpọ̀ ìwákúwá ni wọ́n ń wá owó kò síbi tí ò sí ọmọ Nàìjíríà káàkiri àgbà ńlá ayé o tó jẹ́ pé iṣẹ́ ajé ni gbogbo wọn bá lọ ọmọlúàbí wà nínú wọn tí wọn fọwọ́ síbi tọ́wọ́ ń gbé tí wọn ò wùwà kí wà níbẹ̀ tó jẹ́ pé iṣẹ́ bójú ojúmi ni wọ́n ń ṣe ìgbà tí wọ́n mọ̀ bí wọ́n ti fi lé sí àti gbèsè tí wọ́n jẹ kí wọ́n tó délùú òyìnbó ni ò jẹ́ wọn ó ṣèṣe kúṣe ń tiwọn o míì nínú àwọn ọmọ wọ̀nyí ta létà ọ̀nà kí wọ́n tó fìlú lẹ̀ àwọn wọ̀nyí ni ò wá ní mọ tí wọ́n ń ṣe iṣẹ́ bíi méjì bíi mẹ́ta lẹ́lòmíì ń ṣe papọ̀ lọ́hùn-ún àtọwọ́ ọ̀dájí ni ó ti jí débi iṣẹ́ míì àti bẹ̀ ni ó gbàdé bi iṣẹ́ míì tó jẹ́ ti ọ̀sán láti bẹ̀ ó tún dibi iṣẹ́ alẹ́ kò sí sinmi kò sí fọkànbalẹ̀ àkókò tó fi ń sùn kò tó nǹkan nínú ẹ̀ náà ni ó ti sanwó ilé yóò sanwó iná yóò sanwó omi atẹ́kùn téèyàn mí sí mú wọ́n fẹ́ lè máa sanwó ẹ̀ lọ́hùn pẹ̀lú síbẹ̀síbẹ̀ náà kò ta félefèle kò kẹ́gbẹ́kẹ́gbẹ́ kò wùwà kí wà ìlú òyìnbó yìí náà ló wà o tó ti gbé nǹkan gidi ṣe ó ti nílé tiẹ̀ lọ́hùn kódà ó tún ti kọ́lé sílé níbí àwọn ọmọlúàbí nìyẹn yàtọ̀ sáwọn ọmọkọ́mọ tí ò bìkítà ohunkóhun tí kì bá ṣẹlẹ̀ tó jẹ́ pé iṣẹ́ kápọmọ ọlọ́mọ lẹ́kúnjayé ni tí wọ́n ń ṣe àwọn ọmọ wa míì tó jẹ́ pé obìnrin ni wọ́n tẹ̀ nìyí iṣẹ́ aṣẹ́wó ni wọ́n yàn láàyò àmọ́ tí a bá wá sílé tá ò ṣe bí iṣẹ́ gidi ni wọ́n ń ṣe nílùú òyìnbó ni

àmọ́ tá a bá tún ní ká wá fojú sùnùkùn wo gbogbo àwọn ọmọ wọ̀nyí náà àtèyí tó ń ṣiṣẹ́ kíṣẹ́ nínú wọn kò kúkú wù wọ́n bẹ́yìn ò bá ti lówó lọ́wọ́ ìwọ oníwà lèèyàn ó máa wo iṣẹ́ àti ìyà ló sọ ọmọ ẹlòmíín dọmọkọmọ àbí nígbà ọmọ bá kàwé tán tó jẹ́ pé ìwé tó kà wúlò fún tó wá jókòó sílé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nílùú òyìnbó wọn ní ètò níbẹ̀ púpọ̀ àwọn ọmọ ilẹ̀ wọn kan ò ní kàwé tán kó jáde yunifásitì kó tún wá máa jókòó sílé ó ti o automatic job ni ẹsẹ̀kẹsẹ̀ tó mọ wọn bá ti kú ò níléèwé níjọba ó ti pèsè iṣẹ́ tí ó mọ ṣe láwọn iṣẹ́ gidi tó jẹ́ sí ọ́fíìsì ẹ wò ó nígbà ayé gàdáfì nílẹ̀ libya gbogbo ọmọ ilẹ̀ wọn ló ń gbowó oṣù tí wọ́n dẹ̀ ní àǹfààní sí gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ báwo wá ni kó ti ṣe tọ́bọ̀ ò ṣe kí ni dé táwọn náà ṣe lè wo àwòkọ́ṣe nǹkan bẹ́ẹ̀ ṣá ò lè ṣe ni a lè ṣe mélòó ni iye wa mélòó ni àwọn ọmọ wa tó ń jáde ní yunifásitì lọ́dọọdún báwo lọmọ ó ṣe jáde níléèwé tí ò ní ṣiṣẹ́ tí ó mọ ṣe nígbà tó jẹ́ pé gbogbo bí ayé iṣẹ́ bá ti wà fún àwọn ọmọ wọ̀nyí àwọn kan ló ń fọwọ́ dí gàga gbogbo ẹ̀ mọ́lẹ̀ kódà àwọn tó ń tà fún àwọn tí wọ́n bá fẹ́ ni àbẹ́ mọ̀ pé wọ́n ń ta iṣẹ́ báyìí ni wọ́n ń ta slot iṣẹ́ fáwọn tó bá nílò iṣẹ́ ọ̀hún ni o àbí nígbà táwọn ọmọ wọ̀nyí bá wá jókòó sílé títí tẹ́bi pa wọ́n ó ń lò míì ṣe ń ṣe tí ò yẹ kó ṣe nínú wọn àmọ́yẹ ọmọ yunifásitì tó ń gun ọ̀kadà àbí ṣètèyí tó ń wa taxi tàbí dánfó ni ká sọ nínú wọn ni ibẹ̀ làwọn kan dẹ̀ ti wà nípò tí wọ́n ń júwò ìlú kó bó ti wù wọ́n wọ́n jẹjẹjẹ wọ́n mumumu wọ́n wú kí wọ́n bẹ́ lókù báyìí o gbogbo ọmọ wọn ni wọ́n ti sọ dolówó ìyá wa ń jẹ mẹ̀kúnù wọ́n sọ gbogbo èèyàn ti tálíkà

gbogbo ìgbà tá a bá ń sùn tá a bá ń jí àdúrà tí ọ̀pọ̀lọpọ̀ máa ń gbà náà ni wípé ibi ò ní jẹ́ tiwa ṣùgbọ́n ká mọ́ gbàgbé pé kíkan àti dídùn la fi dálé ayé kò sí bá a ti lè gbàdúrà tó fi jẹ́ pé títí ayé gbogbo nǹkan ó máa dùn fún gbogbo wa ni àkókò kan lè wà tínú èèyàn ò ní dùn àkókò kan lè wà tínú èèyàn ó bàjẹ́ àkókò kan lè wà tó wà nínú ìpayín kéékèé àkókò kan lè wà tí ó dàbí ẹni wípé òpin ayé ti fẹ́ dé.

kò pẹ́ tí tọkọtìyàwó mi ń ṣègbéyàwó tán tí kú dédé mú kan nínú wọn lọ ikú wọlé ó mọ̀kọ ẹ̀ lọ ikú sọ̀yàwó ẹ̀ di aláìní ọkọ mọ́ èyí tó ti ẹ̀tún wá ní kìmí ni tìyàwó tó ti bímọ fún ọkọ ẹ̀ tọ́mọ ń lọ sí bíi méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ wọn ti wà nílé ìwé ẹjọ́ ta ló fẹ́ máa sanwó ilé ìwé àwọn ọmọ wọ̀nyí ìyá wọn náà ni ó mọ ṣe

àmọ́ gbogbo wa là ń ṣe àdúrà yìí ǹjẹ́ gbogbo àwa tí a wá jáde yìí ló jẹ́ pé a tún lè padà wọlé mọ́ ǹjẹ́ gbogbo wa yìí ni lè ní tún lè ṣubá láyé ó lè le díẹ̀ fún wa láti gbàgbọ́ tàbí láti gbọ́ sétí bẹ́ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n mọ̀ wípé òdodo ni lónìí olónìí ẹ wo iye accident tó ti ṣẹlẹ̀ lọ́nà Èkó lọ́nà Àbújá lọ́nà Ìbàdàn lọ́nà Kàdúná títí lọ dé Kánò tọ̀nà Abẹ́òkúta ń kọ́ títí lọ dé Jẹ̀bú tìpínlẹ̀ Ondo ń kọ́ títí lọ dé Èkìtì Òṣogbo Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo iye accident tó ti ṣẹlẹ̀ lónìí o

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀ sípẹ́ẹ̀lì celery
1: S-E-L-A-R-R-I-E salary
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary ọyà lọ́pìn ìgbìyànjú ẹ sípẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: Adédàda aláwọ̀ funfun ọmọ aráyé ṣàfikún ẹwà rẹ̀ sí dúdú bẹ́ẹ̀ àtọ̀run ló ti yànpín àjùmọ̀rìn pẹ̀láwọn ìgbìmọ̀ rẹ̀ kì í fi ṣàkíyèsí pẹ̀kìrì àtomi ọbẹ̀ tí kò ta ẹja ọ̀sán pánlá a máa mú ìrìn àjò rẹ̀ yá kíákíá ọba làmàlà láàrin àwọn oúnjẹ máa jẹ àmàlà kó o sì lókun tó jíire ẹ kú ojú lọ́nà
5: ẹni kò ra lẹ́ẹ̀tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sàn díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kò sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substant Property òrùlé fòtẹ́rùtọ̀.
6: Guy, we don't dey talk since, oh. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
7: Oh boy, you don't talk. How bad? You know the tire.
6: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
7: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial star 312 star 7# and press 2 to start to enjoy from 100

gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jọ wà nínú mọ́tò káà ló ti kú yìí àwọn dókítà fi òkú àwọn yòókù wọn bàbá ọmọ yìí nílé ìgbókùúsí ọmọ èèyàn ńlá ni àwọn náà wọ́n fún àlìwàlédìí ní gbogbo ìtọ́jú tó yẹ kí wọ́n fún fódìdí oṣù kan ọmọ yìí sì wà ní kómà àwọn dókítà ní kí wọ́n sì máa wò bọ̀ ná bóyá ó le jí ìgbà tó yá wọ́n tún lọ pé dókítà míì wá láti ilé ìwòsàn kan ní texas wọ́n gbé yẹn náà dé ọ̀jìnmí dókítà bíi méjì ló tún tẹ̀lé yẹn náà lẹ́yìn wá òun àtàwọn dókítà ilé ìwòsàn ti london yẹn náà tún ṣèpàdé láti fi wípé kí wọ́n dóòlà ọmọ ọba yìí o kí wọ́n dóòlà ẹ̀mí ọmọ yìí àwọn náà sa gbogbo apá àwọn pàbó náà ló já sí ó ti ń pé oṣù mẹ́fà tí ọmọ yìí ti wà ní kómà wọ́n ṣàkíyèsí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìka ọwọ́ ọmọ yìí ó máa ń gbé fúkẹ́fúkẹ́ omi ó ń gbé fúkẹ́fúkẹ́ èyí ni wọ́n fi mọ̀ wípé kò tíì kú tán wọ́n ní ó ṣeéṣe kó jí sáyé òbítíbitì owó ni wọ́n ná fún ìtọ́jú ọmọ

ọmọ náà jáde láyé ní ọjọ́ kọkàndínlógún oṣù keje ọdún 2025 July 19. ọmọ yìí fi ayé sílẹ̀ pátápátá. Àkọ́bí ìyá àti bàbá ẹ̀ ni o. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, òun yìí gan láyò bàbá ẹ̀ nínú ọmọ méjì tí wọ́n bí. Wọ́n náwó náwó ojú ti owó, ó dàbí kó mọ̀ lọ, àmọ́ ikú ò gbowó, ikú ò dẹ̀gbó ògùn. Òun nìyẹn o. Mo sọ eléyìí kẹ́ lè bá àfi kọ́gbọ́n. Gbogbo ẹni tó bá wà nípò ìbànújẹ́ àti gbogbo ẹni tó bá wà nípò kòbà òle tó bá ní tiẹ̀ pọ̀ jù tó bá tún gbọ́ tẹlòmíì ìwọ náà mọ̀ wípé ìkan tún wúwo jù kan lọ.

0: 32FM, 94.9.
1: Ilé-iṣẹ́ 32FM la wà yìí, tẹ̀tí ń gbọ́ wa o 94.9 nìbàdàn, apá ibi tá a wà yìí. Ẹ já lọ pàdé àwọn èèyàn náà tí mímí ayé mi o, àwọn tó gun ayé ń dà láàmú, tí wọ́n nílò agbọ́mọlà tó lè gbà wọ́n lẹ̀. Ẹ gbọ́ nọ́mbà yìí ká ẹ pè mí sí, ẹ̀yin tí mímí ayé mi o, 081-35-35-42-46, 081-35-35-42-46.

0: Hello.
1: Yes, sir.
0: Hello, Talo Ambeo.
1: Yes, sir. Baba Tunde Nisoro Lati Kiri, sir.
0: Baba Tunde Lati Bogbun Soke.
1: Baba Tunde Lati Kiri, sir.
0: To. Kilo Shele, o Baba Tunde.
1: Enti, mo, sir, I'm sorry, but that is to be SMRM, low on a salo, Jacking, sir.
0: Kini nko to fe awon agbo malaye ngbo gbogbo agbaye ngbo o
1: eso nti mo fe ni pe bi won se ran lowo ti ma ri iyawo fe tori omo akoko ti mo ko fe mo salaye fun mi pe
0: o ma gbo tun de o te ni odun melo bayi
1: mo don love you 42 sir
0: iyawo ni won wa
1: be ni sir
0: ninu gbogbo n to wa nle iyawo se wa le to be to fi n wa iyawo
1: o n lagbara sir
0: ki lo sele
1: hello sir
0: hello
1: yes sir gbogbo ẹni tí mo rí ẹfọ kí tẹ tó rí àwọn olùfẹ gan tó dùn mí rí ẹmọ tí mo tún wáá fẹ bí mo tún ṣe bá ẹjọ fẹra tó tẹ ṣàlàyé fún mi kún lóyún ló kú toyúntoyún.
0: ó kú toyúntoyún.
1: bẹ́ẹ̀ ni sà.
0: ìyàwó mélòó ló ti fẹ́ tó ti fi ẹ́ lẹ̀.
1: ilé ka yẹbẹ tí a méjì náà kú toyúntoyún yìí kẹta n tẹ kò lóyún tẹ tó ti kún.
0: máa gbọ́ tún dé n tó ń sọ yìí nǹkan tó lé ní lóòótọ́ ìyàwó àkọ́kọ́ tó fẹ́ ó kú toyúntoyún.
1: bẹ́ẹ̀ ni sà.
0: Kí ló fà yẹn tọdún mélòó sísìn yìí.
1: Ó ti lọ bí ọdún bíi mẹ́fà bẹ́yìí sá o.
0: Lẹ́yìn ìgbà tó fẹ́yàwó àkọ́kọ́ tó kú toyúntoyún o tún wá fẹ́yàwó mi ẹlẹ́ẹ̀kejì kí ló tún ṣe yẹn náà.
1: Òun náà kú bẹ́ẹ̀ náà ni toyúntoyún sá.
0: Nǹkan kan ń bẹ níbì kan ti ń ṣẹlẹ̀ níbì kan o. Ìyàwó àkọ́kọ́ kú toyúntoyún ìyàwó kejì kú toyúntoyún ìyàwó ẹlẹ́ẹ̀kejì yẹn ti tọdún mélòó báyìí.
1: Ẹlẹ́ẹ̀kejì yẹn ti lọ bí ọdún bíi mẹ́ta sísìn sá. Ẹ̀rọ àti ti fẹ́yàwó mi gan ti tún bá mi sá.
0: Ṣé kí n má tán ẹ? Wọ́n gbọ́dọ̀ ṣáájò gidi fún ẹ kó tiẹ̀ tó fẹ́yàwó kankan kálẹ̀ kẹta náà má tún kú toyúntoyún. Àwọn èèyàn ó máa sá fún ẹ ni. Wọ́n á ní bọ̀dá tí ìyàwó ẹ̀ ń kú toyúntoyún yìí. Àbó ò mọ ni.
1: Bẹ́ẹ̀ ni sá, bẹ́ẹ̀ ni.
0: Ọmọ ìlú wo ni ẹ?
1: Ọmọ ìkírè ni sá.
0: Ṣé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí ò jáde sí ni? Kí ló ń fà táwọn ìyàwó tó ń fẹ́ ṣe ń kú toyúntoyún?
1: Mo jáde òkúra ibi gbogbo ẹ̀dúdé kò ní bẹ́ẹ̀ lọ máa mọ lọ sí ṣọ́ọ̀ṣì mọ lọ sí ọ̀dọ̀ aláàfáà onípínlẹ̀ náà bá mi sí kúra kò fẹ́ sí ti sì tán.
0: Kí ni wọ́n ló ń fà á?
1: Ẹnìkan ṣàlàyé pé ìyàwó ọ̀rọ̀ ni adẹ̀ sí gbogbo ẹ̀ náà síbẹ̀síbẹ̀ náà mi ò tó rí yàtọ̀.
0: Wọ́n ní kí ni?
1: Wọ́n ní ìyàwó ọ̀rọ̀ ni gbogbo nǹkan tán ní àṣìgbà yẹn náà la sí tí mi ò tó rí yàtọ̀. Ifo pastor kẹgàn sọ fún mi pé kí n wá obìnrin tó máa wẹ̀ fún mi mo wá sí gbogbo ẹ̀ náà síntè náà ni sá.
0: O nílò àdúrà gidi o nílò àjò gidi kó o tó fẹ́yàwó mi o.
1: Ok sá.
0: Ọ̀dà ìlú wo ló ló ń gbé yìí?
1: Ìkírè ni sá.
0: Iṣẹ́ wo ló ń ṣe tún dé?
1: Táìlà ni àwọn tó máa lè tá ìsìn náà lé.
0: Kí ni nọ́mbà táwọn agbọ́mọláyé lè pè é sí?
1: 091 56 46 91
0: pẹ̀lẹ́ ẹ̀kọ́ sí
1: 091
0: 35
1: 56 56
0: ok 56
1: bẹ́ẹ̀ni 46 91 bẹ́ẹ̀ni sá.
0: Ó dà àwọn agbọ́mọláyé ó pé ẹbí gbogbo nǹkan bá ṣe ń lọ kó jẹ́ kí n gbọ́ ò ṣó gbọ́ tó dé.
1: Ó ti yé mi sá ó ti yé mi sá ẹ ṣe sá o.

0: ta lo wa nbe o
1: hello emi ni o
0: ta din ki lo ko yin o
1: oruko mi ni tawakalitu
0: tawakalitu lati bo
1: mo npe lati ilu ibadan
0: adugbo wo nbadan
1: ni lo lende
0: ki lo sele o tawakalitu
1: en to sele si mi ni pe baba mi egba mi ran mi lowo yin ti mo shakesi ni koju ara ma nta mi ada bi gba ti mo fi ata se idi lẹ́yìn náà wà á rè tí ọkọ tọ́bẹ́jẹ́ mi àtọkọ mi bá fẹ́ lájọṣepọ̀ ọkọ mi ó complain fún mi pé ibẹ̀ yẹn ń gbóná mọ́ lẹ́yìn ẹ̀dẹ̀ tí wọ́n rí ọkọ mi ó wà á ṣàìsàn fún bí ọjọ́ mẹ́rin tí ó lágbára tí ó pọ̀ ọkọ mi lọ́bọlọ gidi gan ó ti sú mi tí mò ń là kọjá nígbé ayé mi ni ó ti sú mi mo ti rìn kiri wọ́n ti gbowó lọ́wọ́ mi ó ti sú mi.
0: Ṣé ọ̀dọ̀ ọkọ yín náà lẹ
1: ibẹ̀ náà mo wà ibẹ̀ mo wà bá mi
0: ọkọ̀ yín nífẹ̀ẹ́ yín nǹkan tó ń ṣẹlẹ̀ sí yìí nǹkan tó le ni o ẹlòmíì ó ti fi yín sílẹ̀ yóò sá ni tefetefe.
1: Bẹ́ẹ̀ni ẹ̀parọ́ bá mi o ẹ ṣe ẹ̀parọ́.
0: Àwọn bọ́lẹ́tì wá ń dé kí ni wọ́n ló ń fa sábàbí sọ́dọ̀ yín ni nǹkan yìí ti ń wá ẹ máa gbọ́ sọ́dọ̀ yín ni àbọ́dọ̀ ọkọ̀ yín ni nǹkan yìí ti ń wá.
1: Ọ̀dọ̀ mi ni èmi tí mo jóbìnrin ọ̀dọ̀ mi gangan ni ọ̀dọ̀ mi ni. Kódà mo tún jáde lọ lẹ́ni bá mi wọ́n jẹ́ kí ó yé mi wípé ọ̀dọ̀ mi ni pé wọ́n fi kàn mí ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀rẹ́ nínú ẹ o tí mo dẹ̀ ń sun ẹkún tí mo bẹ̀rẹ̀ sí pò ní toilet wọ́n lọ́dọ̀ mi ni pé wọ́n fi lébẹ́ẹ̀lì mọ́ mi lára ni. Wọ́n lé mi ni wọ́n sì máa rí fóun ni.
0: Wọ́n ní kí ni
1: ẹgbà mi bá mi
0: ẹni wọ́n ní kí ni
1: káwọn ọmọ ayé gbà mí kan ṣàánú mi. Ẹgbà mi bá mi.
0: Ṣé wọn fẹ́ kẹ́ lọ́kọ ni.
1: Kò fẹ́ kí wọ́n ní kò fẹ́ kí n lọ́kọ ni kò fẹ́ kí n padà sọ́dọ̀ tó.
0: Ta ni ẹ.
1: Ṣé ẹni tí mo sọ yìí.
0: Ẹ ṣé ẹ ti kọ́kọ́ fẹ́ nìkan tẹ́lẹ̀ ni.
1: Mo ti fẹ́ ni ẹ sílẹ̀. Pàtí gbóyìn owó wọ̀ iná òwò láàrin èmi àti ẹmu ṣe fílẹ̀.
0: Ṣé ọ̀dọ̀ ẹni tẹ́ kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀ lógún yìí tí so ń lọ ń ṣàṣeyín ni.
1: Bẹ́ẹ̀ni bó ṣe rí gẹ́lẹ́ ni.
0: Ẹ ṣe lọ bẹ́ẹ̀.
1: Mi ẹ mọ̀ pé wùjà yìí ò ń ṣe ìjà tí wọ́n lè confront ẹni mo ní mi ìṣe mọ́ ni.
0: Ó wá ṣe níṣe pé kàkà kékun má jẹ ṣèṣe pé ẹni tí ó bá fẹ́ yín ó kò ní sẹ́ni tí ó fẹ́ yín àbí.
1: Bẹ́ẹ̀ ni nǹkan tán sọ fún mi lẹ́yìn náà nìyẹn kó ní máa padà sọ́dọ̀ òun ṣáà ni.
0: Ẹgbà
1: mi kalẹ̀ ẹgbà mi.
0: Lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ ṣàlàyé ní tẹ́ ló ń ṣe yín yẹn lẹ́ẹ̀kan sí.
1: Ojú ara ó máa ń ta mí. Ojú ara máa ń ta mí. Tí ọkọ mi bá bá mi lájọṣepọ̀ ó máa ń ṣàìsàn yóò sì kì.
0: Ẹni ẹlẹ́ni ènìyàn ẹlẹ́nìyàn. Kódà kí ni nọ́mbà táwọn agbọmọláyé lè pè yín sí.
1: 08
0: 57
1: 33 83 71.
0: Ẹ pè lẹ́ẹ̀kan sí.
1: 08 57 83 33 71.
0: Ẹ mọ fún láǹfààní ká ìpínlẹ̀ ẹ̀kọ́ sí.
1: 08 57 33 83 71.
0: Ó dáa bí gbogbo nǹkan bá ṣe ń lọ kẹ́ tó jẹ́ kí n gbọ́ àwọn ọmọ gbọ́mọ la yóò pè. Ẹjẹ́ á máa fẹ́lẹ́ ṣe lọ o ẹ̀yin olólùfẹ́ ètò yìí ló kọ Adédayò Adéyẹmí tá a jọ mú ètò tèmi wá. Mo fi ń sílẹ̀ láàyè àyè ni wọ́n padà wá bá gbogbo yín jọ mẹ́jọ títí ìgbà náà tẹ́tùn máa gbọ́ tuntun. Kọ́ládé Alábí ló ń kí yín o ẹ̀ ńlẹ́mẹ̀ń o ẹ kú kalẹ̀.

0: ukuliko akentola awon play on words when na ni man dija wani kini bereja oni ni talu si ma ja ki se oloselu to ko agbada sorun lo ma ja awon omo yi na ni se nile yoruba nikan politics nigeria o ti mu jakiti jakanda ni nkan to de ka mu kuro niyen oun ni nkan te wa n pe ni non-state actors se nkan ta n pe boko haram loni se mo pe governor kan amodi sheriff lo dalẹ gege bi nl twta
1: okay
0: nkan maa dabo bo oun gẹ́gẹ́ bí APP tó di AMPP ńgbà náà tó di AMPP ní ńgbà tí PDP gba 28 local government àmì 28 states bọ̀ ní ṣe

0: o fe se ijoba ki lo afojusun re ta won ibo pe ni vision kini vision fun Oyo State o ke professional mo fe se lewu mo fe se hospital ele o pada ki dija kan sugbon to ba ti di pe a fe lo afojusun ma ko si yato nu kure kure kan ati kure kure keji awon le ba ni ninu efa ati happy dosi ko si yato te o ba ti wa be si yato ma wa di jagidi jaka jagidi jaka to ba je pe nkan ta se fo ara ilu na ni ala ra wa e wulu ta ju fo wa jagidi jaga yi lati bere lati ko mara ko si bodo dope eyi jagidi jagan e o ma n da nkan mi won ku nu awon ta ma n pe talks ngba ye won wa di non state actor awon te pe non state actor emi mo kan ti won pe yo awon se talk they organize organized violent group. Se le bo ba ma pe won ma se dare ni won.
1: Irinse
0: be ni.
1: Bi irinse oloselu
0: be ni. A fe a se bo ba oloselu die. Mo pa di won to kereri.
1: Okay.
0: Won togi. Won fe pa pe like njo ni. Mo pa di won ni mo da kekeri. So kije nkan to da rarara o da poselu ki na de ma fe se won ni fe keke di eye fe se campaign won ni fe ke se campaign egbe kiju fe ke se campaign se bi baba la soja bodija a ri gari to le re re re re lo
1: ken
0: o ara ile to wu e o le je bi gari e se ri loju lo se wu e o le je bo se wu wẹrẹ ló ṣe wù ẹ ó lè jẹ tó ta ló rẹrìn dáadáa tó wù ẹ ó lè jaṣọ tó wọ ló wù ẹ nígbà míì gan wàá túbù sẹnu wò àbí wàá sì rẹ ilé tó ń lọ ṣé ìjà wà mẹ ó ṣe kẹgbẹ olóṣèlú wà nìyẹn náà nígbà tá a lọ alẹ́sì lọ́yẹ̀ market ni mo fẹ́ ra rédíò mo wo tiẹ̀ ta ló ṣe lé kini reputation wọn kọkàn lé tó wù mí ni kò sí ìjà mbẹ mo lóṣèlú ò nígbà wọn ò ní fẹ́ kó polongo tiẹ̀ wọn fẹ́ di ẹ lọ́nà adẹ̀rín nǹkan tó ti ṣẹlẹ̀ báwo ni ṣúgà ṣe lọ àwọn ló pa ṣẹ́bọra ni wọn àwọn tẹ́ wọ́n sọ̀rọ̀ àwọn dínà táwa ń pè ní sí nínà state actors náà ni ara ìyàtà dẹ̀ ń jẹ́ ń lu ìní yìí o ẹ lè gbà mí gbọ́ ẹ lè má gbà mí gbọ́ ìlú tó bá ń tẹ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tó bá ń ta sílẹ̀ ọlọ́run kì í nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ìyá wa àwọn bàbá wa wá mọ̀ pé wọ́n fẹ̀jẹ̀ èèyàn rúbọ lásán ẹ bá bẹ̀ sí fi rúbọ ẹ rúbọ ẹ débi tó jẹ́ pé ẹ mọ yí accident tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ń bàdàn káwọn èèyàn lè kú kẹ́lè rí ẹ̀jẹ̀ lò ẹ mọ̀ wọ́n nà ó ẹ rúbọ náà débi pé alájà níbi tí jàgà náà ni o wọ́n á rúbọ tí plane máa ń já adẹ̀já síbi kan dúpẹ́ fẹ́ fi ẹ̀jẹ̀ rúbọ àwọn bàbá wa tó mọ̀ ń pa ẹ̀ tábà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn sì tán bá pe ọ̀pẹ̀lẹ̀ wọn àbí nǹkan tó máa pè wọ́n lè sọ iye trailer tó gbọ́dọ̀ ní accident ìbàdàn torí pé àwọn kan fẹ́ rí ẹ̀jẹ̀ tó máa fi rúbọ jàgídíjàkan ni ṣé nítorí pàbẹ́ ṣèjọba yìí orí mo ṣe gbéèdì lónìí ó jẹ́ ọ̀nà tá ó láti ṣe pírẹsidẹ́ǹtì mi kò gbọ́dọ̀ fi la ikú ẹ̀yọ ẹnìkan lọ ẹ wọlé tó ń ṣẹlẹ̀ ní.

0: lawlessness àti democracy ò ṣiṣẹ́ pọ̀ kò ṣiṣẹ́ pọ̀ a gbọ́dọ̀ ń jagidijaga kúrò ó wà ní nǹkan tó lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí tó ní láárí tó ní làákàyè tó lọ́pọlọ tó ní mọ̀ tó ní àfojúsùn dáadáa fún lu yìí tó lé wọn kúrò bẹ́ẹ̀ wọ́n lè tó bá lọ fẹ́ ṣe léṣe lu ẹ̀yàwó ẹ̀ kọ́ bèè lọ́wọ́ ẹ̀ ṣé ìgbàdí lo ní ni àbí ìfúnpá
1: àbáyẹta
0: àbáyẹta ìwọ́de ìbéyẹ lẹ́sìn ni ó ti kírun kírun o mọ ní mọ nípa ayẹta ìyàwó ẹ̀ níyà jókòó lé o ta ló lùs nàìjíríà ló lùs ọpọlọ ó ṣe pàtàkì ó yẹ ká legislate against it tabade mú wọn ó yẹ ká treat wọn like murderer ní nítorí pé wọn ti ní intent to murder tán bá ti jáde gan tó bá pàdé wọn lọ́nà èmi rìpọ́tà ni ẹ òun tí a ń rí wọn tán bá kọ́ fi àdá halẹ̀ báyìí àbí tán bá yànbọ sókè àbí tójú wọn ti pupa bí nǹkan míì wọ rìpọ́tà gan ọ̀sù sẹ́yìn because your life is at risk we hardly continue that way.
2: Ẹ ṣeun Dr. Olumide Ademiloye.
1: Ó wà ń bí pitú.
2: Kí ni ìbáṣepọ̀ àwọn olóṣèlú ẹgbẹ́ awakọ̀ àtàwọn afurasí oníjàǹdùkúndé yìí?
1: Ó ṣe gan. Àwa tá a tiẹ̀ ṣe ìkọ̀ọ̀kan nù. Gbogbo àwọn nǹkan tó kà sílẹ̀ yìí. Àwa náà ń rí wọn ní ìgboro. A dẹ̀ mọ̀ pé kì í ṣe nǹkan tó dá rárá. Èmi ò mọ̀ bóyá àwọn olóṣèlú kankan wà o tí ò lo àwọn awakọ̀. Mi ò mọ̀ bóyá wọn wà. Bọ̀tán bá wà ó yẹ ká pàtẹ́wọ́ fún wọn. Because mo wo issue of àwọn awakọ̀ yìí àtẹ̀gbẹ́ àwọn olóṣèlú. Mo rí wípé there are two parties tí àjọṣepọ̀ wọn kò ṣe ìlú ní àǹfààní kankan. In fact, it is destructive. Òyìnbó máa sọ pé ó wà destructive. Nítorí pé anywhere you place them, àwọn awakọ̀ àtàwọn olóṣèlú. Àwọn olóṣèlú wá láti tún ìlú ṣe ni láti ṣe ìlú kó dáa. Àwọn awakọ̀ àwọn wá láti da ìlú rú ni.
2: Láti da ìlú àbí láti gbé wa lọ́kọ̀ àwọn náà ń ṣiṣẹ́ òjọ́ wọn.
1: Máa gbọ́ pitu máa gbọ́. Àwọn awakọ̀ wọ́n wá láti da ìlú rú ni.
2: Lọ́nà wo?
1: Náà. Àwọn olóṣèlú àwọn yẹn ń ṣe campaign àbí wọ́n ń sọ̀rọ̀ tó dáa wọ́n fẹ́ ìlú dáa wọ́n fẹ́ ṣe yes. Àwọn wọn ò dẹ̀ gbé ìbọn dání wọn ò kó kùmọ̀ àtàdá dání. So àwọn ní policy olóṣèlú ni pé kí ìlú kó da a fẹ́ to ìlú ni. But in the advent of organizing the society ó wá ní à ó yẹ ká lè mú àwọn èèyàn kan dání o àwọn èèyàn tó máa dẹ́rù ba àwọn èèyàn tó jẹ́ pé iṣẹ́ wọn ó jọmọ́ pé ká halẹ̀ ká ṣe kinní kan àwọn la lè mú gan wọn ní àwọn olóṣè àwọn awakọ̀ ni.
2: Èyí ti gbogbo awakọ̀ o.
1: Torí awakọ̀ tí ò bá ṣí nínú àwọn ẹgbẹ́ tá à ń sọ yìí àìdà kan lè dànù kan lè kúrò láàrin àwọn ẹgbẹ́ àbí kó kẹ́rù ẹ̀ kó kúrò ńbẹ̀ nítorí pé iṣẹ́ awakọ̀ ó jọ mọ́ iṣẹ́ ìjàǹdùkú ó jọ mọ́ iṣẹ́ ká pààyàn ká dáná sun property ẹ̀.
2: Ìyẹn àwọn tó ti jàǹdùkú bọ tí wọ́n.
1: Sorry.
2: Ṣé o kékeré ṣe gbogbo àwọn awakọ̀ kan wà tó jẹ́ pé àwọn náà ojú lásán náà fi ọ̀rá.

0: àfojúsùn rẹ ni kò ra létí kí o sì ní ọjọ́ láti fọkànbalẹ̀ àbí o ti lẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifehot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ́ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápánbárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ààyè sán díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yẹn pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtẹ́ ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtàn.
1: Ah, driver, wait oh! Itunde, you do fast now.
2: Boss, no fit leave us, Joe.
1: Eh, make with that.
3: Time no dey wait for person oh. Now why for Betano? Everything are sharp sharp. Play, cash out, and win big. Download the Betano app on Google Play or Apple Store, or visit betano.ng to start playing. Only for persons above 18. Bet responsibly. Terms and conditions apply. Betano.
4: 32 FM News. First, we're telling real stories.
5: We air stories from the perspectives of the people. Stories that our people can relate with.
4: In news delivery, we are fast, objective, and accurate.
5: We're all about changing the narratives by telling underreported stories and bringing those behind the news to your doorsteps.
4: At 12 noon and 4 p.m., we will continue to bring you comprehensive and factual news at home and across our various social platforms.
5: The stories you need to keep up with, from community news to sports, business, politics, and a lot more.
4: 32 FM News, first with telling real stories.
6: Gbogbo ní bára Golden Chance Lotto ẹkú àdúró ti wà lórèkórè ní iléeṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings o ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ̀ you can get winnings anywhere èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀ Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀ Golden Chance Lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kandí kan iléeṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yíwá wàrà ṣe sàní winnings ìdíre ti lè ṣe Golden Chance Lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
7: Tó bá fẹ́ di alágbàtà wa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 0703397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
8: Nígbàkúgbà ká bá jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
6: Golden Chance Lotto ọ̀nà tó yá láti sọ di mílíọ̀nìyà.
9: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
10: Airtel. And they stay there!
11: All we do is win, win, win, and win on the Call and Win Game Show.
12: Mondays through Fridays from 2 p.m. to 2:30 p.m. Insert Chop My Money song by The Square.

0: Ekabo pada sore to gbagede oro ikoni adarin posono 32 fm 94.9 laughter house ore okete nte premium mokola ibadan doctor one media temilui emboro onboleko
1: yes monto my experience with fele to moani to where the quiet to yi lo awon quiet awon gentleman lo hun konkan. I want to say this. Taba fe pe ki oro oselu ilu yi pe ko da. Agbodo yo wo awon awako kuro nbe. Emi mo bo bi ijoba ti fe se o. But I think that agbodo so fun awon gomina, awon president, senator, house of rep, everybody ko jawo ninu pe associate pelu awon ni moto
0: sugbon soju boro se se gugu awon kan yi
1: yes oju boro se se ko se awon awako nkan kan overseas abowa
0: sugbon awon yan na o ni olu awon oloselu na nilu ibo
1: won ni olu won ni oselu we have a house of what is it commons and all that we have
0: awon
1: oloselu ko le si ijoba ti o ba si oselu so ijoba ijoba wa oselu wa awon awon to nse awako awon yen na wa loto so if it is by copying the British or American system let us go and learn it ka yowo awon awako kuro inu oro oselu. Because when you are looking for power, you look for it everywhere. Kilo le ro mi lagbara. Kilo le fun mi lagbara. Lagbara si. Okay, yes, awon oloselu ni. Awon oni moto ni. Awon oni maruwa ni. Then you look for them. So we must stop that by now. Eje ki oro oselu wa ko ma ni kankan se pelu oro awon awako. I understand that the issue of awako, you know, now to incorporate the motorcycle and so they are getting stronger and stronger, so it is better for government to say from now on oloselu to ba mo pe on le se oselu without associating with the awon loko
0: se mo ko me gbe osise ni awon loko na je
1: omo egbe osise ni won but egbe osise ti won in fact it's very very powerful because they are associating with the government so to bi won associate pelu government won lagbara gan so it is better that government dissociates itself from working hand in hand with our worker. If we do that, we will have a better government system than what we have now.
0: 0705-5000-949 Abi 0809-7000-949 plus 234-906-2000-949 Shoshe Lusheshe Lai ni awon takpe ni non-state actors yi lorile te wa Nigeria la won kunle wa gbogbo oju wo ni kaloku fi wo. Hello. Hello, Ekaro. Yes sir, o koyin ati beti pe. Yes sir. A ń gbọ́ yín ìṣẹ́jú kan o.
2: Kó ètò ọmọ káàlá tó wà ń bẹ yìí.
0: Ẹ ṣeun.
2: Ẹ rí ipa ọ̀rọ̀ ọlọ́kọ̀ tẹ́ ẹ sọ. Mo gba ọkọ̀ mi pamẹ́ lẹ́ẹ̀kan tó sọ ètò ṣíkọ́rìtì. Ipa ọlọ́kọ̀ tẹ́ ẹ sọ. Kì í ṣe àwọn awakọ̀ ni ó ń da yìí. Èmi mọ̀ sọ rẹ̀ jọ sí náà kan. Àmọ́ mo wà kọ̀ọ̀kan 35 years. Mo ti já lága gáràjì láwọn àmì kan láyé àwọn ọ̀dẹ́ gbòòrò. Àwọn tí àwọn ìjọba máa ń lò kì í sáwà pọ̀. Bẹ́ẹ̀ lè rárá kan tí wọ́n gbé sórí ipò
0: Hello, sir.
2: Hello.
0: Mo fe bere bere kan pe kini ibasepo to wa wa laarin egbe awako awon oloselu ati awon to je pe o nfa jagiri jagan na.
2: Era awon oloselu. En ta ba ri pe o se ni ti te ba.
0: Ojo po won yi tori kan si je stakeholder leyan ori oro ta nso yi bada lati tan mo le si awon kini. Hello. Hello.
3: E
0: karo sir.
3: E ku eto.
0: Yes sir.
3: Ya mo ki awon baba.
0: E seun oruko yin ati be tin pe.
3: Ti gbogbo won e karo.
1: E karo sir.
3: Oruko temi lo ni ati ti omo ni. Ba to loko apata Ibadan bi. Seri oro ti baba so o ri be ko de turi be gbogbo kan ta wa ti foju ri na ni ta de ri gbogbo e awon loko ninu ari won na lo ti nlo lati fi da nkan ru awon baba to pe wole o ye ko le yoran na gbogbo awon oro yen fun wa ba ta won je stakeholders nbe nigba ti awon ba fe awa mo won ari won ninu awon ti won wa ko na la wo loselu ma nlo lati fi da nkan ru. So awon to je oga won to je ti ri won yen awon yen lo ye ko koso won ti won ta wo loselu ba ti ri won lo to do ke eni to je to je oga won boya won ti lo gbo fun won biko won yan awon ko lara won awon yen ma lo ta ko won lawon mo nkan pa e je ki fun example ko sa titu
0: an gbo yin
3: ko ni ojo kan mo wa lori bike won wa ja bike yen duro to wa le je ko gba ticket to gbogbo ticket han won o wa ni ara po ma so won osan mo wa ta mo ni ewo ki lo nje owo osan o ti ba won se ngba ni je mo lo ke mo ni o le gba owo osan bi mo je pe en to ye ki npe to je oga won o mo nbe ya wa ni won ran won se won se ba won sawo to my own surprise sir at the end of the day won da ki nlo a do le gbo pe wa ko mi pe awon lo ran won se pẹ̀lú ọ̀tọ́ bá ti di pé o ní wọ́n fẹ́ gbé kan àti wọ́n fẹ́ ṣe pàápàá àti wọ́n fẹ́ pọ̀bùsá ìlú wọn wọn náà wọ́n kọ́ làwọn ọ̀ràn wọn jẹ́ bọ́ọ̀lù yẹn ṣe rí nìyẹn sà ẹ tó kù nílò àjẹ.
0: Ẹ ṣeun. Hello.
4: Hello.
0: Ẹ kàrọ̀ sà.
4: Ẹ kàrọ̀. Èrè àti ìdàpọ̀ ẹgbẹ́ awakọ̀ yàtọ̀ sí àwọn tó ń jáwèé kiri yẹn. Àwọn tó ń jáwèé kiri yẹn àwọn ọmọ búburú ni.
0: Hello. Hello.
4: Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello.
2: Hello.
0: Yes, sir.
2: Hello.
0: I'm going, sir. Who are you at? You're going to I'm going, sir.
2: Tell me you are to the view. You still want to dial in
0: 1978. Okay.
2: I want to only Ritian, only road employers of Swiss of Nigeria. Road transport employers, anyone they want to. As Dana and Lucy, Lucy, Lucy, Lucy, Lucy, Lucy, Lucy, Lucy, Lucy, o le fun be la le owo ti governor yo te ti ni lara won gan lati odun meje ha en do le ko fun wa le se o e je change o
0: okay pe tan pa wo fun joba okay
2: tan pa wo fun joba now o le fun wa le o
1: to ba si nbe se ijoba o ni le pa owo ni
0: 0705 5000 949 hello
5: ọpọlọyọ ni dan
0: ami
5: o mu yes ni latari to le joda ti ba
0: an gbo yin e jo yin radio yin le
5: akọ na se ri segbo ma
0: a ngbo yin
5: ha a ba se ko ba si nbe ijoba o si ijoba o o da ijoba o si ilu tumo bi ti won ti nlo awon oloko e ri pe nigba kan ke ma ti fe se eto pa fe gbe apoti dibo apoti dibo ka ti pe a gbe awon ileki a se gbe won lo lo mo awon oga awon oloko pe awon ko won la won fe lu latara ismo tawon gbe apoti yen won mo pe awon la won ni kapa lori won won lo won bo se de pe ijoba o da oko ni lati wo pe so mi ti pe iwo lomo lo ba gba ileki ibe ni won ti ndogbe je won lese ese won de mo pe ninu awon odo ni union union e ma wo union yato si driver o e ma da po mo ra won union yato si en ti ni wa oko awon kan nbe kan je pa loko ni won wa po de pe won le da e won le da je wo won le da takiti kan gba leti kuda bi e se mo se to won pa ki oko won le won mo se faji iwa ilu ba rorun mo to boko won jade ṣugbọn awon kan je pe union la won gbe leri awon gbo wa oko mo rara kuda te dori awon mo kekeke ti won lo yemi wo wa oko rara awon eyin o da duro ni awon yen gangan ni joba nlo leri ajo wo ke wa be lo bi a be lo bi ke za awon je drive gangan o wo ita awon je drive awon te jo gangan te jo gangan ẹsọ ni tó ti wa tọ́hún wakọ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsinmi wọn ẹni tí ń jẹun lọ ní ìsìn ń jẹun ẹni tí ń wakọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tí ń wakọ̀ owó orí tiẹ̀ láti wọ́n kàn gbà gbogbo ẹni tó wà ní gáràjì gáràjì gáràjì ẹ̀wọ̀n yẹn ọkọ̀ mélòó kálukú wọn ni wọ́n tẹ̀ pàṣẹ tí bá dẹ̀ sọ pé ẹnì kan yàwó dẹ̀ tẹ̀lé wọn ṣùgbọ́n nínú òṣèlú ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ló pín àwọn union yẹn mọ́wọ́ ìwọ máa tẹ̀lé mi ìwọ máa tẹ̀lé mi ìwọ máa tẹ̀lé mi tẹ bá ti wá tẹ̀lé ra ọ̀rọ̀ báwọn ó di tó bá fẹ́ẹ́ ṣe campaign bíi kan ẹyẹ takú ara yín ọmọ ẹlẹgẹdẹ kan láàrọ̀ lọ́ọ́ síra wọn tó wọ́n fi ẹ́ rúra wọn náà ni olóṣèlú tí wọ́n ti kó sì ń kó wọn rìn òun ó ti délé ní tiẹ̀ àwọn èèyàn lọ́rọ̀ bára wọn jà náà ló rí.
0: Ẹ ṣe púpọ̀ ẹ ṣeun ẹ jẹ́ ká bọ̀ sí nǹkan mi abẹ́ṣe fi sọ kankan lórí ọ̀rọ̀
6: kékeré náà ni ṣe ẹ jàgídíjàgànlá láti ṣe òfin kámúkú olóṣèlú tó lóṣèlú tó bá ní jàgídíjàgàn ìbàjẹ́ dírábà ló ń lo nǹkan kíkan tó wù tó bá mọ̀ kó máa bá nù àníṣe mọ́ ẹ mọ̀ pé jàgídíjàgàn ẹ̀ la fi wọ àwọn fúlàní o nígbà tí a ní àní jẹ́ kí jonathan ó wọlé àárín ọmọ onímọ́tò kò ń jọyọ̀ o la lọ kó fúlàní wọlé o bẹ́ẹ̀ ni dr usman bukaji sọ o bẹ́ẹ̀ ni el-rufai sọ o inú ẹ̀ la àti bọ́lẹ̀ yìí o so òfin ta ni láti ṣe kì í ṣe ìgéèsì nr
0: AOTW àbí pms àbí orúkọ tó ẹ bá mú jẹ
6: òfin ta ni láti ṣe is against violence in politics ibikíbi tó bùkú ti lọ mú wá tó bá ti mú ẹ wọn á bà ní for life from politics.
0: Ẹ ṣeun ẹ já wá sí ẹ fẹ́ sọ nǹkan lórí ọ.
1: No, it's okay.
0: Lórí ilé ìtura premier tí ó jẹ́ dídá sílẹ̀ lọ́dún 1966 pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ àwọn dúkìá mi náà bẹ́ẹ̀ tí wọ́n dálẹ̀ ní àsìkò kan náà bíi amdala hotel ní kaduna hotel presidential lẹ́nùgùn tí a bá wo ilé ìtura premier yìí ọgọ́rọ̀ àwọn olórí orílẹ̀-èdè àwọn orí adé ìjìgbara lẹ̀kẹ̀ àwọn aṣojú orílẹ̀-èdè nílẹ̀ òkèrè tí wọ́n wá síbí yìí àwọn lọ́gàálọ́gàá níléeṣẹ́ ńlá ńlá ni wọ́n ti sun ilé ìtura rí bàbá sì tún wọ yàrá mẹ́tàdínníàádọ́rùn-ún ní bẹ́ẹ̀nbẹ́ tẹ́lẹ̀ ní báyìí tó ti wá di five star hotel ó ti di àádọ́jọ ó lé mẹ́rin yàrá ilé ìtura ní bẹ́ẹ̀nbẹ́ ní a bá ṣí lọ́sẹ̀ tó lọ akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà òun ló wá sí ìyẹn sẹ́rítọ̀ george akumi wọ́n wá láti ìlú àbújá ni ò tí wọ́n wá ṣojú ààrẹ bọ́lá tinubu gẹ́gẹ́ bí àlejò pàtàkì pé ẹ máa bọ o wọ́n sì gbàlejò wọ́n sì ilé ìtura ṣùgbọ́n lẹ́yìn ṣíṣí ni ogologo awon eyan ba ndi pe ah ile itura ina ti pe e je ka won kuku wa ba won duna dura ka won ti esun nbe wo na wo ka wo si aye igba won sese si o ka won si wa jaye nbe ni a ba tun gbe lekun ti pa pe ah iro o awon o ti bere se o bere won ti pari ise yi ibere ti nbe lokan awon eyan ni pe kilode ti an sare si ni yajo yajo ekeji ise nlo labala keji won ipari e abala akoko ile ti an wa si kilode ta won ijoba mo yara kanmo kanmo lati se awon se bayi se awon ara ilu o gba won gbo abi kile ro pe o sele yi
6: o se pupo lona kini ijoba ko lo nse ise lori premier hotel Udua ni.
0: Udua investment.
6: So, the ali blame ijoba kon kan fun yen. As li blame ni tan pepe ko wa se nkan.
0: Udua na be ijoba lo wa ipinle mefa.
6: The company ni won.
0: Okay.
6: They are an incorporated company to the board of directors. But one day fi iwe jade their press statement. Won la won ma se o. Sugbon operation ma bere ni September until solar ti bere. Te ba de ri nkan to sele leyin ba aye yin. Odua ni board of directors only chairman. Awon states ma nominate directors yen. Won si ma rotate chairmanship. Bi mo se ri chairman to wa nbe ni gba ti won bere ton pari phase 1 yi tamu e ti fe pari
0: okay
6: ko ko lu je ko ni ko won se because won se annual kilo won se annual general meeting won se clear profit won yan new share ko ma ba di pe won gori yin fun ise to won se wọ́n sọ pé àwọn ó sì phase 1 yìí o torí táwà méjì ló wà mẹ́ wọ́n lé àwọn ó sì phase 1 yìí o àwọn á sì bẹ̀rẹ̀ operation ní September pé premier yìí gan wọ́n á duplicate gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní Odua ló máa ní premier hotel ìyẹ́lẹ̀ àmì ọdún tí yẹn máa gbà tó lọ 2022 ni wọ́n ti ti premier yìí tí wọ́n ṣẹ̀ sí yìí nǹkan tí mo fi mọ̀ pé máa ń ṣe program kan rédíò kan ń bẹ̀ wọ́n lé wọn jáde nígbà tí wọ́n jì so tán bá fi 4 years ṣe phase 1 àmọ́ iye ọdún tán máa fi ṣe phase 2 ká tó bọ́ sí Ogun Èkó Èkìtì
0: Ọ̀ṣun
6: wọ́n dẹ̀ sọ nínú ìjọ tán máa ṣe yẹ ni kí mo fẹ́ káwa mídíà náà ká máa gun kẹsẹ́ bá ṣe máa gun wọn tẹ́lẹ̀ wọ́n láwọn máa ṣe láfíà hòtẹ́ẹ̀lì ẹ̀wà mẹ́ wọ́n láwọn máa ṣe airport hòtẹ́ẹ̀lì ẹ̀wà mẹ́ tá bá fọdún mẹ́rin pinlẹ̀ṣẹ̀ wèrè ẹyọ kan tí wọ́n ṣì tó ìdí september ẹ lè sọ in a normal situation ìlúgbà tá a bẹ̀rẹ̀ 32 FM sí a ti bẹ̀rẹ̀ a máa ṣe tá à ń pè ní test running operation transmission ká tó ṣì àwa máa expect pẹ̀lú premier hotel yẹn tán ṣì yẹn ó ti yẹ kó máa ṣe test operation fún bí oṣù mẹ́ta kan tó wá ṣe gbogbo nǹkan tó wáyé kán correct wọ́n ti correct but wọn ò ṣe yẹ nítorí pé ti tó ń lọ ó fẹ́ gbọ̀rí yín ẹ̀ kó tó lọ ara problem ìlú nìyẹn kí ló dé fà á tó bá ṣe dáadáa tó bá lọ mo lọ bá àwọn gọ́ọ̀mẹ̀ntì kan ṣiṣẹ́ mo ṣe consultancy fún ọ lórí rédíò kan ní state kan gọ́ọ̀mẹ̀ntì wá kúrò ní october 24 àti parí iṣẹ́ but ó kúrò nígbà tó di november gọ́ọ̀nà tó ṣẹ̀ dé wá síbẹ̀ ó wá síbẹ̀ ni pé lẹ́nu oṣù ọ̀sẹ̀ méjì tó débẹ̀ ló ń gbéṣẹ́ ṣe kó dárúkọ gómìnà tó ṣiṣẹ́ yẹn ìyẹn ló máa ń fa tí àwọn oníkúkú jẹ́ kí n fi
0: àmì mi náà jẹ́ kí
6: n gbé kí ní ta ń gbé sára òbí yẹ wọ́n á ti gbé sí this was opened
1: by
6: the
1: Kiriko.
6: By the president Kiriko. Mawani board of director, Makosibe, Chairman, Kiriko Kiriko. Makumi Mere.
0: Doctor.
1: Yes, well, it is okay. We are in front of, I'll be back in the Lawa Bainting. Back of Premier Hotel. And we are happy to see the development there. We got them in money. It is in honor of those who are in government now. Le koruko, I want to check ma work by joba. So honor is due to those who are in government now, and I think that is the reason for that opening. So the other thing, I think part of the building to face or the one by then Abi, and let them hurry up and finish the work. Let Premier Hotel take its normal pride of place.
0: Oda, eje ki amo seri pada rile kimaki ojogbon yemi farumbi tet ba kan ti asojo rile de wa Nigeria iyen si Republic of Philippines at the Kingdom of Cambodia amo ri yin ba o agba oni tan lorile bakana mo ki Dr. Olumide Ademi Luyi.
1: Governor of Oyo State, Eloba Mishe, this road, what's the road? This road in Timoman Pariwe.
0: Kidangwe. Luria Yakala Express. Yadi si Ayegun. Ayegun Oleyo. Ayegun Oleyo.
6: Ayegun Oleyo. Ayegun Oleyo.
0: Oda ejamo sere pada rele ko je bi ari mo le ni titi ose to nbo ta to pade Peter Ola Shubo Captain Peter onoruko temi oriba

Ekasan. Èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán tòní nìkànnì 32 FM 94.9 tá a kalẹ̀ sí Laughter House orí òkè tí ń tẹ Premier Mokola Ibadan. Peter Olasupo ló ní ìròyìn yìí. Ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn tìní. Iléeṣẹ́ ọlọ́pàá ni ti dóòlẹ̀mí àwọn ọmọ méjì kan eléyìí tí àwọn ajínigbé gbé pamọ́. Tọ́jú tún gba tọwọ́ wọn tún ba àwọn afurasí ajínigbé mẹ́rin. Agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn NANS ni wọ́n ti bẹ̀rẹ̀ sí nípè fún gbígbélẹ̀kùn àwọn okòwò ọmọ ilẹ̀ South Africa ti ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà ti pa látàrí bí ìwọ́de tako àwọn ọmọ orílẹ̀-èdè náà bó ti ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n. Lábala ìròyìn ilẹ̀ òkèrè èèyàn mẹ́ta ló ti dágbére fáyé pérégbà ó ṣe nínú ìjàm̀bá ẹ̀kún omi eléyìí tó bá wọn fínra lólùlù ilẹ̀ Ghana. Lágbo ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ṣojú orílẹ̀-èdè Germany, Netherlands àti Japan ti já kúrò níbi ìdíje tó ń lọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù torílẹ̀-èdè Paraguay, Morocco àti Brazil òun náà ni ó kógojá bọ́ sí ìpele tó kàn níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé FIFA tọdún 2026. Lágbo amúlùúdùn gbajúgbajà òjìrí adẹ́rìn pòsónú Bovi ló ti dábàá wípé láàrin ìgbéyàwó ọdún márùn márùn ló yẹ kí ọmọ ṣe àtúngbéyẹ̀wò ìgbéyàwó lọkọ láyà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Olùléṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ni a ti dóòlẹ̀mí àwọn ọmọ méjì táwọn ajínigbé gbé pamọ́ tí ọwọ́ wọn sì bá àwọn afurasí ajínigbé mẹ́rin látàrí ìta lólobó. Eléyìí tó kan iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ tí wọ́n fi mú ṣẹṣẹ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ayanlade Olayinka nínú àtẹ̀jáde tó síta ó jẹ́ kó di mímọ̀ wípé àjọṣepọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ikọ̀ àmọ̀tẹ́kùn àwọn fìjìláńtẹ́ tó fi mọ́ àwọn ọdẹ òun náà ni ó fà á ọwọ́ àwọn fi ba àwọn àgbésùmọ̀mí ọ̀hún kódà tó fi. Jẹ́ pé àwọn rí àwọn nǹkan ìjà tó ní ń ṣe pẹ̀lú ìdígunjalè eléyìí tí wọ́n tún ṣe gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wí wọ́n ni àwọn ọmọ kékeré ọ̀hún òun náà ni wọ́n jí gbé tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n jí wọn gbé lásìkò tí wọ́n yabo abúlé bímpejò ìyẹn ní làǹlátẹ̀ níjọba àbílẹ̀ ìlà oòrùn ìbarapá tí wọ́n sì kọlu àwọn olùgbé agbègbè náà tí wọ́n yabo ilé àwọn èèyàn ọ̀hún. Àyànládé ó tẹ̀síwájú pé ìwádìí òun náà ni ó ń tẹ̀síwájú o tọwọ́ ti ba àwọn agbésùmọ̀mí yìí kódà tó fi jẹ́ pé ọwọ́ tún ba àwọn ọ̀daràn yòókù ó wá jẹ́ òde mímọ̀ wípé àwọn ọmọ kéékèèké eléyìí tí àwọn dóòlẹ̀mí wọn ni wọ́n gba ìtọ́jú lọ́wọ́ báyìí tó sì jẹ́ pé láìpẹ́ láì jìnà òun náà ni wọ́n dà wọ́n padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ wá jẹ́ òde mímọ̀ wípé àwọn fi ń dá àwọn olùgbé ìpínlẹ̀ yìí lójú wípé iléeṣẹ́ ọlọ́pàá àwọn ń gbìyànjú láti rí dájú pé àwọn ọ̀daràn kò rí ibi sá sí nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ eléyìí tó ń ṣojú ọmọ Yorùbá ti ṣẹgbẹ́ àfẹnifẹre ìní ti gbósùbà rabandẹ fúrípẹ́tọ́ àgbà yanyan iléeṣẹ́ ọlọ́pàá tó ń ti àwọn gómìnà ní ìpínlẹ̀ Ogun àti ìpínlẹ̀ Èkó fún ìgbésẹ̀ akin eléyìí tí wọ́n tètè ta mọ́ra láti rẹ́yìn àwọn agbésùmọ̀mí àti ìjínigbé lójú ọ̀nà ṣàgámù sí ọ̀rẹ́. Nínú àtẹ̀jáde tó síta lónìí látọwọ́ akọ̀wé àtò àpapọ̀ ẹgbẹ́ afẹ́nifẹ́re Abagun Kọ́lé Ọmọlúlú ó jẹ́ òde mímọ̀ wípé ẹgbẹ́ afẹ́nifẹ́re òun náà ni àwọn gbósùbà fún ìṣọwọ́ṣiṣẹ́ ikọ̀ àwọn elétò ààbò láti mú kí àwọn èèyàn tún nígbàgbọ́ padà nínú wọn tó ń ti mímú àdínkù dé bá àwọn ìwà ọ̀daràn lójú ọ̀nà ṣàgámù sí ọ̀rẹ́. Ẹgbẹ́ afẹ́nifẹ́re wọn ṣàpèjúwe àjọṣepọ̀ àwọn ikọ̀ elétò ààbò yìí gẹ́gẹ́ bí ìdarí tó tọ́ àti gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ àkọṣẹ́mọṣẹ́ lẹ́nu iṣẹ́ elétò ààbò àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìpínlẹ̀ gbogbo tọ́rọ̀ kàn láti jọ jùmọ̀ ṣe láti rẹ́yìn àwọn ọ̀daràn. Bákan náà ni wọ́n tún tẹnpẹlẹ mọ́ ọ̀rọ̀ wọn ìpè àwọn ṣetán ti ṣe àtìlẹ́yìn fún àwọn ikọ̀ elétò ààbò
ẹgbẹ́ apẹnipẹrẹ wa kéde wípé kò ní sí ibi kankan táwọn ajínigbé agbésùnmọ̀mí tàbí àwọn ọ̀daràn kankan lè sapamọ́ sí nílẹ̀ yorùbá. Ẹ̀wẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti buwọ́lu àwọn àkànṣe iṣẹ́ òpópónà mẹ́tàdínníọgbọ̀n eléyìí tí owó rẹ̀ dín díẹ̀ ní tírílíọ̀nù mẹ́rin owó náírà jákèjádò àwọn ìpínlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá. Ẹni tí í ṣe mínísítà fọ̀rọ̀ àkànṣe iṣẹ́ òde David Umahi ó ṣàlàyé pé ìbuwọ́lú ọ̀hún jẹ́ ara àfojúsùn ìjọba àpapọ̀ láti mú kí àwọn òpópónà wa kó jágere jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. David Umahi ṣàlàyé ìpè àkànṣe iṣẹ́ eléyìí tí ààrẹ buwọ́lú ọ̀hún òun náà ló tàn dé Adamawa lọ sí Benue, Cross River, Ebonyi, Èkìtì, Kogi, Kwara, Kano, Èkó, Niger, Ondo, Ọ̀sun, Ọ̀yọ́, Plateau, Taraba àti ìpínlẹ̀ Yobe. David Umahi ẹni tó jẹ́ òdìmọ̀ ìpè ìjọba àpapọ̀ ni a tún ti buwọ́lu ojú ọ̀nà oníbejì eléyìí tí àkànṣe iṣẹ́ rẹ̀ wà ní ìpínlẹ̀ Niger tó ń ti àwọn àkànṣe iṣẹ́ òde mìíràn tí àwọn èèyàn mọ̀ rí láìpẹ́.

0: látàrí ọ̀rọ̀ kan tó jáde lẹ́nu aya rẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láìpẹ́ yìí ìyẹn sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu níbi tó ti dábàá wípé àwọn mẹ̀kúnù lè lo àǹfààní owó eléyìí tí ìjọba tí wọ́n gbé kalẹ̀ eléyìí tó gbé kalẹ̀ fún wọn láti fi ṣèrànwọ́ fún àwọn olókoòwò kéékèèké eléyìí tí wọ́n lè bẹ̀rẹ̀ à ń ta àkàrà ta àgbàdo àbí kúlíkúlí eléyìí tí ó ti wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọ̀hún tí ogunlọ́gọ̀ àwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí ní wòye tí wọ́n ń sọ ọ̀rọ̀ tó sì ti ń fa ogunlọ́gọ̀ ọ̀rọ̀ tó ń jáde láti pàṣẹ ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ yìí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jọ̀dí mọ̀ pé ọ̀rọ̀ tí obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí ìyẹn aya rẹ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà sọ ló tari rẹ̀ sọ́dọ̀ àwọn mẹ̀kúnù pàápàá àwọn tó nílò ìrànwọ́ ilé tàtírí àwọn obìnrin tó ń kojú ìpèníjà ètò ọrọ̀ ajé ti ń bẹ lóde báyìí nípa àti pèsè fáwọn mọ̀lẹ́bí wọn nígbà táwọn èèyàn ọ̀hún bẹ̀rẹ̀ sí ní báyìí Emmanuel Adébánjọ sọ̀rọ̀ wọn jẹ́ òde mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ominú ló ti ń kọ àwọn lórí irú àsìkò eléyìí tí aya rẹ̀ ti ń ṣe ìrànwọ́ yìí tí wọ́n sì jẹ́ òde mímọ̀ wípé àwọn ìrànwọ́ eléyìí ti ń pín jáde fáwọn obìnrin bí ìgbà tí wọ́n fi ń pè fún àti dìbò fún ìjọba wọn ni pàápàá jùlọ tó tún ní irú àwọn èèyàn kan pàtó tí wọ́n ṣe ìrànwọ́ ọ̀hún fún.
1: Sunday Kenneth gẹ́gẹ́ bí èròǹgbà tèmi nǹkan tí ìyàwó ààrẹ wa tán sọ lórí ọ̀rọ̀ owó yẹn èmi ò sọ pé nǹkan tó ṣe yẹn ò dáa because àwọn èèyàn náà gba ọ̀rọ̀ yẹn mọ́ ìyá yẹn lọ́wọ́ torí pé kíni a rí pé business tí ìyá yẹn dárúkọ wípé wọ́n lè máa fi owó yẹn ìyá tó bá yá wọn ò bá padà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní wọn ò bá padà wọ́n wá mention pé nǹkan tí wọ́n lè fi 50,000 ṣe tó jẹ́ pé a ṣẹ̀ máa mú jíjẹ wá wọ́n ní pé wọ́n á dárúkọ bíi àkàrà wọ́n dárúkọ kúlíkúlí wọ́n dárúkọ àgbàdo normal kó tó di pé yá yẹn dárúkọ ọ̀rọ̀ báyẹn Nàìjíríà tá a wà yìí ta bá sọ pé 50,000 yẹn kò lè ṣe nǹkankan kò lè ṣe nǹkankan ẹ mọ ẹka parọ fúnra wa gbogbo wa náà ta wà nàìjíríà kọ ọwọ wa kọ gbogbo ọwọ wa kọ ló dé orí ọjà títà so that emi o misquote si ọrọ wọn bẹ àwọn èèyàn náà gba bí èròǹgbà tèmi ṣe rí.

látàrí ìbẹ̀rù bojo ìkọlù ilé ìtúlẹ̀ ìfẹ́ wáyé ìjọba ilẹ̀ South Africa náà ni a ti kó àwọn ọlọ́pàá síta lójú ọ̀nà àti mọ̀jẹ̀kí àwọ̀ wáyé léyìí tó ń ṣẹlẹ̀ nítorí ìwọ́de tako àwọn àjòjì nílẹ̀ South Africa ilé ìtúlẹ̀ gbéra sọ lónìí gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń gbé síta oni ko awon eleto abo nile South Africa ohun ni ti bo sita lati dina pa kaleke tabi ja awon eyan lole latari awon ikokan eleti tan so wipe ke awon ajoji kokuro lorile ede awon ni South Africa ngbati ogunlogo awon ajoji eleti tan gbe nile South Africa ti kaluku won ti lo re farasoko logunlogo awon ilu to ye ilu ohun ka ti won si ti tin pe fun iranwo láti ti kó wọn kúrò lórílẹ̀èdè South Africa èyí ló wáyé látàrí bí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọmọ orílẹ̀èdè Nàìjíríà bí àwọn náà ṣe ń pè wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbélẹ̀kùn okòwò eléyìí tó jẹ́ ti àwọn ilẹ̀ South Africa lórílẹ̀èdè wa Nàìjíríà ti pa láti àsìkò lọ bẹ́ẹ̀ ò bá gbàgbé ìjọba àpapọ̀ orílẹ̀èdè wa Nàìjíríà lánàá ó náà ni a tún kó ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà padà wálé láti South Africa látàrí ìgbìyànjú àti rí dájú wípé ààbò wọn ó péye ìròyìn ló ti ń dé sí ti gbọ́ yín láti kàní 32 FM 94.9 ta kalẹ̀ sí Laughter House orí òkè tintin Premier Mokola Ibadan ìròyìn ilẹ̀ òkèrè. Ẹkún omi ló ti bẹ̀rẹ̀ báyìí tó wáyé látàrí òjò àrọ̀rọ̀dá eléyìí tó ṣekú pa èèyàn bíi mẹ́ta ìyẹn ní Accra ní olúlu orílẹ̀-èdè Ghana nínú àtẹ̀jáde tí ààrẹ orílẹ̀-èdè Ghana John Mahama fi síta. Ó dẹ̀bi ẹ̀kún omi ọ̀hún ru àyípadà tó débá ojú ọjọ́ àti àìṣe àwọn àtúnṣe tó tọ́ àtẹ̀yí tó yẹ pàápàá àwọn légbé eléyìí tó di àwọn ojú ìṣàn omi tó ṣe àkóbá fún ẹ̀kún omi náà. Ààrẹ Mahama ẹni tó fi kún wípé ìpèníjà ẹ̀kún omi yìí ó kọjá ohun tí à ń le tètè gbé ìgbésẹ̀ lé lórí wa kìlọ̀ fún àwọn àwa kò tọ́ eléyìí tí àwọn èèyàn ń wù eléyìí tí ó kún ara okùnfà ẹ̀kún omi náà. Ìròyìn jẹ́ òde mímọ́ wípé àwọn òṣìṣẹ́ pàjáwìrì àti àwọn èèyàn tó fínúfíndọ̀ láti ṣe ìrànwọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí nílò ọkọ̀ ojú omi tí wọ́n sì fi ń kó àwọn èèyàn láti ṣe ìrànwọ́ kò dín ní àwọn ọmọdé 15 eléyìí tí wọ́n ti dóòlà ẹ̀mí wọn láwọn ibùdó tí omi ti kún bò. Lágbo ìròyìn eré ìdárayá orílẹ̀-èdè Germany àti Netherlands òun náà ni a ti yọwọ́ kílàǹkó wọn kúrò níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026 lẹ́yìn tí wọ́n pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lásìkò tí wọ́n gbá bọ́ọ̀lù goliwominwo tako Paraguay àti Morocco ìyẹn níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti FIFA tọdún 2026 àwọn ọmọ ilẹ̀ Paraguay òun náà ni a ti a fún ní àǹfààní òmìnira ìsinmi lẹ́nu iṣẹ́ lójú ọ̀nà láti lè yọ pẹ̀lú bí wọ́n ṣe jáwé olúborí mọ Germany lọ́wọ́ bákanẹ́wẹ̀ ilẹ̀ Brazil ní ti ọwọ́ kílàǹkó tiwọn náà kúrò nígbàtí ilẹ̀ Japan tí àwọn ti bọ́ sí ìpele tó kàn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí. Lágbo amúlùúdùn gbajúgbajà adẹ́rìn-ín pòsónú bóvì ugbóná òun náà ni ó ti dábàá wípé ètò ìgbéyàwó láàrin lọ́kọláya ló yẹ kí wọ́n níbi ọdún márùn-ún eléyìí tí wọ́n fi mọ̀ ṣe àtúngbéyẹ̀wò rẹ̀ láti lè mú kí kálukú kó àkóyawọ́ láàrin ọkọ àtìyàwó nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan bóvì jẹ́ òde mímọ̀ wípé àsìkò kan yẹ kó wà eléyìí tí yóò rọ lọ́kọláya fún wọn ní àǹfààní láti ṣe àtúngbéyẹ̀wò ìgbéyàwó wọn tí wọn ó sì lè parí àwọn dúkù àbí àwọn àwọ̀ eléyìí tó bá wà níwájú wọn ṣáájú kí wọn tó tún tẹ̀síwájú kí ọ̀rọ̀ ọ̀hún kó tó búrẹ́kẹ́ mọ wọn lọ́wọ́. Ńṣe ló jẹ́ òde mímọ́ ìpè àtúngbéyẹ̀wò náà yóò fún àwọn lọ́kọláya láǹfààní àti lè jọ jíròrò bí kálukú ó ṣe mọ hùwà lásìkò ìgbéyàwó. Bákan náà ló jẹ́ òde mímọ́ wípé eléyìí yóò tún fi bẹ́ẹ̀ ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wòye pé èyí yóò tún fi àyè sílẹ̀ fún ìkọra ẹni sílẹ̀ bóvì ó wá ṣàlàyé pé àǹfààní ilé ó jẹ́ fún lọ́kọláya láti tún ọ̀rọ̀ wọn rò àti àgbéyẹ̀wò wọn.
Oui, e ba ni royin yajo yajo kan abomi te fe fi to aleti ele fi atejise yin sowo sori 0705655 0949 abinews@32fm.com.ng iroyin oni jubai lo lede yoruba ni kan 32fm 94.9 Peter Olasupo lo tin royin e ma yase o.

0: 32 FM 94.9.
1: Laughter House. Orioke Tete Premier.
2: Mokola Ibadan.
3: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà ó kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyí ń Richard Card. 500 naira 500 naira erin a ko fe ki oludasi fi ibere dahun ibere harun ni kete ti atokun ba ti kari ibere ti oni dahun si ti wole sori afefe ni asiko re ti bere efa oni dahun ti won ba ti ro lowo ti so anfani ebun re nu eje oni dahun kokan ko ni anfani ipele meje to

0: Ọjọ́ ẹni bí ẹni o.
1: Ijó ipọ̀.
2: Ẹ
0: mọ ọjọ́ lọ.
2: Ó ní ojò.
0: Ẹ mọ ọjọ́ lọ.
2: Lọ́rọ̀ ní ojò.
0: Ẹ mọ pé gangan kúkú sọ.
2: Bẹ́ẹ̀ni.
0: Mọ ọjọ́ lọ.
2: Kutu kutu
0: go. A ti wori
2: ẹ̀nà. Kutu kutu go.
0: Ẹni bí ẹni ejì bí ejì. Gbọ̀ngbọ̀n yà ṣe ti wá.
2: Ẹsẹ̀.
0: A ti dẹ́ náà ni. A gbọ́dọ̀ ṣe é lónìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Onítúlọ ọjọ́ ọ̀ṣẹ́gun.
2: Bẹ́ẹ̀ni ó lọ
0: lórí. Ọjọ́ tó kányìn.
2: Ká mọ̀ ṣẹ́gun.
0: Nínú oṣù.
2: Kì í ṣe bọ̀dá ṣẹ́gun là ń bá wù. Káàmọ̀ gorí ní jẹ́bẹ̀.
0: Káàmọ̀ gorí. Onílọ́jọ́ tó kányìn nínú oṣù kẹfà nínú ọdún 2026. Agbọ́lọ́hun tó
2: bí. Sóòrè pé ọdún ń ya pọ̀.
0: Ó ya. Ẹ mọ̀ bá mi tá a bá ti wọ bàbà bà tẹ́lẹ̀ ní Mọ́ndà bíi pé ń sáré.
2: Ilé ìyàtọ̀.
0: Ó yàtọ̀ ó yá o.
2: Mo fast forward ẹ̀
0: ni. Ẹ ṣe wà ń bẹ̀ ni.
2: Mo tẹ bó tẹ
0: fún yín. Ẹ wà ń bẹ̀. Àbẹ̀bá wọ yí rẹ́kọ̀dù wájú.
2: Ọ̀gá ọ̀gá.
0: Ọ̀dà ìwò yí ọ̀la láti mọ̀ pé happy new month ti gbogbo wa. Àmọ́ ṣáájú gbogbo ẹ̀ náà. Ẹ o, àtún mọ́ oṣù tuntun oṣù keje.
2: Oṣù tuntun.
0: Oṣù àṣepé. Inú wa dùn láti wà pẹ̀lú yín lọ́sàn-án tòní. Àwa náà mọ̀ pé inú tiyín náà ń dùn lé láti mọ̀ gbọ́ wa. Ẹ tún káàbọ̀ sórí ètò yín tẹ̀ tí ń dúró dè ní gbogbo ìgbà. Sárébù.
2: Sárébù.
0: Sárébùdán. Yes, o, Sárébùdán lẹ̀ ń gbọ́ o láti ìkànnì Adẹ́rin Pòṣónú. 32FM 949 Ìbàdàn.
2: Ìbàdàn.
0: Yes, o. A wà ní Laughter House.
2: Lẹ́gbẹ̀ẹ́ Laughter House.
0: Uh-huh.
2: Ìkànnì Adẹ́rin Pòṣónú.
0: Yes, o.
2: Ilé Adẹ́rin Pòṣónú.
0: Uh-huh.
2: The station we sabi.
0: Way to know.
2: The station we get time.
0: Uh-huh.
2: Sogbo. Station of Paul.
0: Oh, yeah. SOP.
2: Let's go there.
0: SOP. Station on point niyan. Oruko tuntun jade.
2: Station point.
0: Re ka bo sori sare budan. Oluwa Mary omo ojo loruko temi.
3: Esther Falade omo ojo dadi ti okola nlo ko mi.
2: Ba mo to. Ademola Adejumo. A tun ti bale kasagwa. Seru eto yin te nduro de. Sare bu, sare bu, sare bu.
0: Sare budan.
2: Mo kúkú àṣùọ yín ẹlẹ́fẹ̀ tó bẹ̀ lọ́sàn yìí.
0: Bá mi ẹ ti ẹ mọ nǹkan.
2: Mo kúkú ń
0: gbọ́. Sáré budán ni tí ìtàwọn èèyàn mọ́ mú ní òtútù.
2: Àmì.
0: Ẹ̀gbọ́n ra yági yági.
2: Ọlọ́ ló ní orí bẹ́ẹ̀.
0: Ẹ̀gbọ́n ẹ̀gbọ́n
2: ẹ̀gbọ́n. Ọlọ́ ló ní orí
0: bẹ́ẹ̀. Ọyẹ ìdìde kẹ ẹ̀gbọ́n ra
2: yín. Ẹ̀wọ̀n lè mú tí ìbò mi ń gbà wọn lọ́ńtẹ́nà wọn kan. Òjò mélòó ló ti bẹ̀rẹ̀
0: ojúmọ́ lọ́ńtẹ́nà wọn ti kan. Mo sọ̀rọ̀ pé ìbéèrè náà la fi ń dára wa lára yá ká tún lè fi rán ara wa létí àwọn nǹkan kan tá a ti gbàgbé. Gbogbo àwọn ìbéèrè wa ẹmọ́ sì gbàgbé gbogbo ẹ̀ ló lómi lórí lọ́rọ̀ pàápàá tá a tiẹ̀ tún ti wá wà nú òjò yìí. Kí lẹ́yìn wá ní láti ṣe torí ẹ mọ̀ wípé lórí sáré ibùdó bẹ́ẹ̀ bá ṣe ń pè wọlé náà lẹ́ẹ̀ mọ gba àwọn ẹ̀bùn bẹ́ẹ̀ bá ti gba béèrè ni o. Ẹ mọ gba àwọn ẹ̀bùn bẹ́ẹ̀ bá ti gba ìbéèrè. Ẹ wọlé kẹ mú ẹni tẹ bá fẹ́ nọ́jà. Ẹ bá sì ti bẹni tẹ bá fẹ́ nọ́jà tán. Ẹ mú nọ́bà béèrè yín pàápàá. Ẹ bá ti mọ́jú béèrè sí yín. Tẹ bá fún wa ní ìdáhùn tó jọjú ló bá ṣe kí ni lọ bá bọ́ sójú ẹ̀.
2: Kí n ti ẹ̀ sọ ní ìsìnkẹ́tò tó bẹ̀rẹ̀
0: kan.
2: Bàbá Alẹ́ṣinlọ́yẹ èyí náà níṣẹ́ o. Bàbá Alẹ́ṣinlọ́yẹ Father Charles láti Washington DC. Wọ́n rán mi sí yín. Ẹ ti àtẹ̀jíṣẹ́ sórí ojú òpó mi. Ẹ kúkú ní lọ́wọ́.
0: Ẹ̀wọ́n ni. Bàbá oní.
3: Igbórun
2: ọ̀nà. Bẹ́ẹ̀ náà ni. Bẹ́ẹ̀ náà ni bàbá Igbó Olódùmarè.
0: Igbó Olódùmarè lágbègbè gbòkègbodò.
2: Káwọn náà fa àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tá a béèrè ìwé tí bàbá Díò Fagbo Akọ lánàá. Mo tọ́ ni pé wọ́n gbèlúra wọn
0: tùmọ́. Ẹ wọ́n gbèlúra wọn.
2: Lẹ́yìn oníyànjú lọ́lọ́run wà. Nítorí náà
0: wọ́n gbèlúra.
2: Ẹ̀fà àtẹ̀jíṣẹ́ ránṣẹ́.
0: Ọ̀dà Solomon láti ojú òpó Facebook wa ti fẹ̀bù yín ránṣẹ́. Bákan náà àríkẹ́ afẹ̀bù yín ránṣẹ́. Bá mi tí wọ́n ní rédíò wọn kú ní ìjẹjọ.
2: Rédíò yóò ti mọ iṣẹ́.
0: Ó yẹ o ti mọ ṣiṣẹ́.
2: Nígbà wọn ti ń gbọ́ wa rédíò wọn mọ ṣiṣẹ́.
0: Àmọ́ àìrátẹ̀jíṣẹ́ yín.
2: Wọ́n bá yẹ pántẹ́nà ni òsì ń bẹ̀ lọ ríra o.
0: Bá mi bá bá àìrátẹ̀jíṣẹ́ wọn kó tó dọ̀la ó ti lọ́nu o.
2: Ẹjọ́ ṣé àrùkọ́ àti ń fọrẹ́ ẹ̀ náà.
0: A ti fọrẹ́ láti ọ̀sẹ̀ tó kọjá ẹ̀dá kan. Bá a bá eré.
2: Ṣé ẹ mọ̀ pé òpó lójú òpó.
0: A ti ń wò ó bẹ́ẹ̀ là ń yẹ wọ́n gbogbo ìgbà. Kọ́mọ́ bá a mọ dáwọn tó kù tí wọ́n lẹ́bùn dúró.
2: Sotí yé yín.
0: Ẹ wò.
2: Àgbọ̀ ara ẹni làbò lúnà
0: o. Ó tún débẹ̀. Ọ̀dọ̀ àwọn ojú òpó tó wọnú òkúlu tẹ fi láǹfààní láti gba àwọn ẹ̀bùn àti ìbéèrè lọ́sàn yìí. 0705-50949-0809-7000-949 tabi 0906-2000-949 ina ola won ju opo meteta to wonu okulu losan yi hello
1: hello e kasan
2: e mo kasan sir
1: Bama te ku to e ko jo yo
2: yes sir
1: yo abeni na ramu
2: adupe lodo olohun wa mi olohun
1: Bamedi akiyan
0: yes sir
1: iyan ku yan ra o
0: iyan ku o
2: mo to ti
0: ile awe
2: ede ti won so de si o to meta
0: iyan ku yan ra ile awe
2: ile awe ipele awe na e wo ko se ede lu mi na koko so na ma wa
1: la alors je regarde avant toi
2: ibere kejo ibere kejo ibere kejo e ka ba mi daruko ilu merin pere se gbo mi
1: mo ngwa yin
2: ti won si wa ni abi ajaga munisin ni li africa orilede merin pere Mosu wala be awon ti mu won si lowo lowo won ebo minera ba se gba ti wa
1: okay
2: yeah
1: ran da da
0: da
1: South Sudan
2: South Sudan
0: hey olohun ah o ti ago ti pe bi o ti e wa be ni South Sudan laarin ogbon seju aya ni
2: yeye bere Sudan yen ki won ye won fi bere
0: o ti su o Sudan o da hello
2: zari budo
1: hello
2: yes sir
1: continue
0: e ka so
1: anti omo ati ni extra
0: e ka so
2: so so ti me tin soro ni Nigeria.
1: Whoa.
2: Hello? Hello?
0: Sorry.
2: Te ba lafani ati pe pada.
0: Hello?
3: Hello.
2: Mo ro pe won ti sun lo.
3: E won Hello, e ka san.
2: E ma ka san iya mi.
3: E la sa, e pa ta le fun.
2: Yes, ma.
3: E ni ga je mo ye.
2: Ami Olorun.
3: A che fe mi ba ga nti meri wa.
0: E ka san ma.
3: Awa le ya mami abibu ni lati
0: mami abibu bo lo ja o
3: eku waju adupe lodo lo
2: mo fe fun mami abibu je lo san yi
0: o ya lo fe lo ko
2: owo yin lo wa o
3: oja
2: so ko le owo okun lo wa
3: be ni
2: owo yin lo wa o
3: o
2: ma mo ni o se gbo mi ibere le ki le fe
3: e fun mi lele karun
2: e kan daruko orisi orun mewa to bere ma fi se ori loge
3: Adi eyin adi seyin patewo
2: meje
3: pa ko elede
2: meta
3: suku elewo
2: mere
3: mare mi
2: mare
3: oju soko
2: mefa
0: mefa
3: kolese
2: meje
0: meje Ba mo tan. Ta wa mi lo wa wa ni.
2: So mo pe emi emi mi mo mami abibu lo san yi ni.
0: E si da ko ta lo wa nu agba na.
3: Emi won lo ke yin lo.
0: E pada wale ba mi e mo mi. E pada wale.
2: Mo ma mo ni.
0: Ba won ni won fe ka. Ibere ro bi eko.
2: Olo.
0: Mami Abibu oturi mu.
3: O ti
0: gbiyanju won daruko meje. O ti lo. 0705-50949. Hello.
1: Karebu.
0: Karebu don.
1: O de pada.
3: Awo.
1: E so ti taro le.
2: Okay. O pa wo ni e. Okay. Okay.
1: Awo lo wo tun na ni.
2: Okay.
1: Aja ara ti le yin wa. Awon abacha abela yali.
3: Kí lorúkọ rékọ́dù àkọ́kọ́ tí gbajúmọ̀ olórin jújú ni Akola King Ìdòwà ni wọ́n ṣàun ṣe. Kí lorúkọ rékọ́dù àkọ́kọ́ tí gbajúmọ̀ olórin jújú ni Akola King Ìdòwà ni wọ́n ṣàun.
2: Bàbá grandpa Ìdòwà ni wọ́n ṣàun.
3: Bàbá tí wọ́n ṣe. Ẹ fi ìdáhùn yín ṣòwò sí wa lójú òpó Facebook 32FM 949.
2: Ẹ kọ́ bá ti gbà ẹ̀bùrà ń bá dé ń bẹ́lẹ̀ o. Ó dọ̀ ọ́ gbẹ̀bù láti Amẹ́ríkà.
0: O ya na o.
2: Bẹ́ẹ̀ ni. Ọgbẹ̀bọ̀ Amẹ́ríkà.
0: O ti wà nílẹ̀.
2: Kì í ṣe pa àṣẹṣe retí ẹ̀. O sì gbẹ̀bọ̀ láti Germany.
0: Hello.
4: Hello.
2: Yes, sir.
4: Ẹ̀ka sàn.
2: Yes, sir. Bàbá Fájọ bí Olútayọ̀.
4: Bẹ́ẹ̀ni sàn.
2: Ẹ̀ka bọ̀ sórí ètò sà.
4: Aunty Mary.
0: Sir, Eka so, sir.
4: Eka so, mo kiyin o, mo ki omo, mo ki ati Esther na o.
3: Yes, sir. Ki yin baba mi.
2: E ki Esther ti oruwo ko, ti oruwo ko na.
4: Ko ni di kokola.
2: Ko ni di.
4: Omo bani. Omo bani ko ni di kokola.
2: Omo Jesus ti e ni.
4: A se we. Ti ba ko to fi fun Jesus.
2: Ta le fe baneja lo san yi. Baba ti lo. Te ba lo fani ati pipada. Network ni.
0: 0705-5000-949. 0809-7000-949. Tabi 0906-2000-949. Hello. Hello, Ekasa.
2: Hello. Eka bo sori eto.
0: Àwọn ní igbó olódùmarè.
2: Sáwọn ní igbó olódùmarè. Ẹ tàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́.
4: Ok sá. Ìbéèrè karùn lọ́dọ̀ lọ́la àmọ̀tàn.
2: Ìbéèrè karùn lọ́dọ̀ mi. Ṣé ń gbọ́ mi?
4: Mọ̀ ń gbọ́ yín, mọ̀ ń gbọ́.
2: Ẹ kàn dákọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mẹ́rin péré tó wá láti ìlú Amẹ́ríkà. Àwọn Amẹ́ríkà wọ́n ń ṣe.
4: Àwọn Amẹ́ríkà.
2: Àwọn ni wọ́n ń ṣe.
4: Àwọn ni a ṣe.
2: Àwọn mọ́tò ọ̀hún. Àwọn ẹ̀kàdá mọ́tò mẹ́rin tí wọ́n ń ṣe. Ó kọ́ wọn. Bẹ́ẹ̀ ni Amẹ́ríkà mọ́tò. Bàbá fẹ́ ìbò lé.
4: Àwọn ni a ṣe.
2: Bí Amẹ́ríkà mọ́tò.
0: Bítù. Bódeni.
4: Ó
0: o se asapayan lori olohun olohun
2: emi o si si le
0: ye di gboranu eyan ba gboranu ka asapayan lori
3: ayelujara lekan si ibere ayelujara ani pe ki loruko record akoko ti gbajumo olorin juju ni akola king baba wa idowo ani ma saun se e fi dawun yin sowo si wa lojopo facebook 32fm 949 feyin e ibe lawa gbangba gidigba mo n dode awon idawun yin eni ba sare bu ni o
2: e sare lo kuku ke wo ke fe bu se faje e bu germany e bu america o wa nle
0: hello e ka san o
4: Hello.
0: Mi fe da yin lagara mo fe ke daruko awon ile ko wa le ibere awon agba ni mo fe ke ba mi daruko awon ile eko o le je secondary o le je primary so ye yin to je wi pe o ti pe ti won ti da sile ni ilu Ibadan boya laarin odun 1896 ni o sodun 1940 e ba n daruko marun pere

0: Ẹ̀rẹ́ fúnṣẹ́.
1: Yes, sir.
0: Àfíṣẹ́ ẹ̀fẹ̀m ò ní bàjẹ́.
2: Àmì àmì ọlọ́run.
0: Ara mi gbàlagbàrọ̀ ọlọ́run ò ní jí wa gbé o.
1: Àmì.
0: Àwọn tí wọ́n jíjẹ ọlọ́run bá wa tún mọ́lẹ̀.
1: Àmì àmì.
0: Ẹ̀rọ àti Mary mo kí yín bàbá.
2: Mo kí yín ma ẹ ká sọ ma yes ma.
0: Ẹ̀rọ.
2: Yes ma.
0: Nọmba 10.
1: Lọ́dọ̀ ta ni?
0: Lọ́dọ̀ ọba Àmọ̀tán.
1: Lọ́dọ̀ ọba Àmọ̀tán.
0: Ẹ dákun ẹ bá wọ́n mi fi
1: ògbé ìyá wa Dásọ́lá. Gbogbo màmá ṣe bẹ́ẹ̀mi àti ń ṣe jọ wà. Ẹ gbọ́dọ̀ jẹ̀bù lọ́sàn-án yìí.
0: Ẹ má gbé mi lọ ìlú ńlá o.
3: Ìtòsí lélẹ̀ wà.
1: Àìsájú ẹlẹ́dẹ̀.
0: Ìlú ti
1: bẹ̀lẹ́bẹ̀ yín. Báwo ju
0: Nàìjíríà lọ fọlọ́ ọjà wa ní olọ sí
1: Nàìjíríà.
3: Àmì
0: àmì
1: àmì tó tiẹ̀ tó rọrùn pátápátá ni mo fẹ́ fún yín.
0: Oya ẹ sáwò.
1: Ẹ bá mi dárúkọ ìlú tó nífẹ̀ẹ́ inú mẹ́fà péré.
0: Ife ọ̀dàn.
1: Ode ni.
0: Ife gangan.
1: Kọ́mọ̀ di méjì.
0: Ife ele.
3: Ife ode ń bẹ ni.
1: Ẹ wà á mọ̀ fẹ́.
3: Ìgbẹ́ nífẹ̀ ele.
0: Ife gangan.
1: Ẹ ti sọ yẹn lẹ́ẹ̀kan ife gangan náà lẹ pé. Ẹ ti sọ fẹ̀ gangan lẹ́ẹ̀kan. Ẹ ti sọ gbogbo ayéjọ ń bọ̀ wá ni.
3: Ìwọ́ wá pín. Ife gangan.
4: Ife gangan. Ife gangan. Ife ele.
1: Wọ́n tó nífẹ̀ ele.
3: Ife ta ife inu.
1: A rí léwọ̀. Àkọ́wọ́ àmọ́kọ́mù ara Amẹ́ríkà ń gbà wọ́n báyìí.
3: 0906-2009-49 tàbí 0809-7000-949.

0: kí n bá ó tó lẹ́yìn àti mo bá ti mẹ́rí nàjà wọ́n kàn mọ́ jù wọ́n náà ni.
1: Ok.
0: Ọ̀ya ìbéèrè kẹta.
2: Ìbéèrè kẹta. Ọ̀dà ìǹtẹ́ wà ìǹtẹ́ mú yìí ẹ tiẹ̀ kọ́kọ́ kíra yín kú oríire ná toró rọ̀.
0: Ti tọwọ́ fà bọnu.
2: Ẹ ti ti ọwọ́ fà bọnu ná.
0: Olórí ti bọ̀.
2: Inú mi gan dùn torí ìǹtẹ́. Ẹ mọ̀ fún ẹ lége ká jẹ. Ọ̀dà ìǹtẹ́ mọ̀ náà ní ń bì yín ṣẹ́ ń gbọ́. Àmọ́ orí kì wá ní o ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa torí ibi tẹ́ ẹ mọ̀ ni. Wọ́n a máa sọ wípé àwọn lọmọ arúgbàdo làlújá. Ẹ mọ́ gbọ́ mi o, wọ́n a ní àwọn lọmọ arúgbàdo làlújá. Àwọn ọmọ olóṣà méjèèje tí kìí jẹyán bẹ́ẹ̀ ni kìí jẹ̀kọ, àmọ́ tó bá dalẹ̀ ogun ni wọ́n máa ń tọrọ lọ́wọ́ ọba. Àwọn wo ni wọ́n ń kì bẹ́ẹ̀?
0: Ìkòyẹ́sọ̀. Ṣé mo gbà?
2: Ẹ sún padà ẹ̀yìn díẹ̀. Ojú ọ̀nà náà lẹwà.
1: Mọ́tò ò tí ì débẹ̀.
2: Kò ì débẹ̀.
1: Àrìnpo lọ́wọ́. Ní station.
2: Ẹ tẹ́
0: ẹdìbò.
2: Ó sún mọ́ ó sún mọ́ kí ń bà ẹ ló kù.
0: Ògbò bá sọ.
2: Ẹ ti lọ́bọ̀ mi.
1: Ife gángan.
2: Ife gángan fẹ́ ta ẹdẹ ni.
0: Ẹdẹ ẹdẹ bọ̀
2: pa. Wọ́n sì súnmọ́ o.
1: Wọ́n súnmọ́ wọ́n ti wá kíyà lọ́dún.
2: Bóyá tó bá jẹ́ pé mo sọ wípé ọmọ àgbàlẹ̀ ọlọ́fẹ́ bóyá wọ̀ bá ti mú. Ọ̀dà ìṣẹ́jú mẹ́ta péré ló kù ta ni. Ẹ jẹ́ àtọ́jú òpó Facebook bẹ̀rẹ̀ Esther. Àwọn wo ló gba ìbéèrè?
3: Àwọn
1: wo ló dá sí ẹja borúkọ wọn káwọn náà máa gbọ́?
3: Ìdáhùn wọn, wọ́n fi ṣọwọ́ sí wa. Àbáwá Ọ̀pákúnlé Solomon wọ́n dá sí. Àbáwá Dásọ́lá Ríkẹ́ wọ́n dá sí. Ìyáwá Dásọ́lá Ríkẹ́ wọ́n dá sí. Ìyáwá Adéṣínà Adébímpé àwọn náà dá sí. Máyọ̀wá Oyèbọ̀dé àwọn náà wọ́n bá wa dá sétò. Àti bẹ́ẹ̀
1: lọ.
3: Àmọ́ ẹni tó gba ìbéèrè wa fútọ̀sọ̀tù ni òun náà ni Adéṣínà Adébímpé. Bó tilẹ̀ jẹ́ wípé bóyá kípa àdìwọ̀n ló tẹ oní ni o. Àmọ́ bàbá wa ní ká fún wọn. Ẹ dá mi síwájú ni.
1: Wọ́n wá lọ́kọ̀ òní.
3: Wọ́n wá da

0: If the number in Shawo Sorin 090 62 000 949. Ibe ni kefi number in Shawo Sorin papa akwa ima jokwe o.
1: Lodo timi ile ife ijebu ife ife wara ife odo ife jumu ife luko tunwa nkoki ife tando ati be be lo. Eto tun da bire mbi yi lara mo eto pa konsota mo inyo mo. Àwọn orílẹ̀-èdè tó yẹ pé wọ́n ti ẹ̀ sí lábẹ́ àjàgà amúnisìn kankan Japan, Saudi Arabia, Liberia, China, Bhutan, Thailand, Nepal. Èyí tó tún dàbí rẹ̀ yìí náà máa oríṣiríṣi irun tí àwọn obìnrin fi ń ṣe orí lọ́ṣọ̀ọ́. Àjàkolokolo, korobá, kò lẹ́sẹ̀, pàtẹ́wọ́, ìpàkọ́ ẹlẹ́dẹ̀ kọjúsọ́kọ láìpò jùmọ́pẹ́ tí onílé gogoro mọ́rìnmí àjàṣòro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn mọ́tò Amẹ́ríkà tori American moto Ford, Chevrolet, Tesla, Cadillac, Rivian. To tun da be awon orilede to pe won si wa ni abi ajaga munisin Reunion, Ceuta, St Helena, Mayotte, Ascension Islands, Tristan da Cunha ati be be lo lodo temi ko ju bare lo.
2: Ada je n fi dahun si ibere leyi na odun meta lela dota ni NYSC yun isunrulu odun meta lela dota to ti bere nu bi ba ni mo daruko awon ile eko to je bi pe won da laarin odun 1896 si 1940 ti mo bere lowo Baba Fajobi, ojo lo.

0: 32 FM 94.9
1: wọ́n ló ń já wa tán ó yá máa já wa ní ṣòó já wa kú jùkútù já wa yamayama èmi àbáṣà kan tètè paramount king of music mi ò ní nǹkan mi tí mo ti ń gbọ́ báyìí mi tiẹ̀ ní nǹkan mi tí mo ti ń forí mi ro mi tiẹ̀ ní nǹkan mi tí mo ti ń forí mi ṣe mi tiẹ̀ ní nǹkan mi tí mo fẹ́ yín mi ṣe ju pé mo kàn ń fẹ́ yín mi ṣáà kí lóde 32 FM 94.9.

0: Olúwo àti Lola Steel and Construction Company. Lágbàdé fún gbogbo ẹ̀yẹ agbaṣẹ́ṣe àtẹ̀yẹlára tó tà. Tẹ bá fi àga onírin tí kì í tẹ̀ gbọ̀rọ̀kọ̀. Ilẹ̀kùn onírin àti ojú fèrèsé tipa olè òní ká. Òrùlé onírin ayọ́rùn tó dáa tó dá lòpẹ́ pẹ̀lú àwọn iṣẹ́ ẹ̀rín míì àti Lola Steel and Construction Company. Ló lè bá yín ṣe iṣẹ́ wọn dáa ó tún dáa ju tòkè òkun lọ. Bẹ́ẹ̀ ló sì rọ́jú. Yóò di contractor ni wọ́n. Ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́ wọn. Àǹfààní wà fáwọn tó bá fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ rélùwéè láàrin méjì kìlómítà 110 àti ìyànájà Alẹ́ṣinlọ́yẹ̀ Ìbàdàn.
1: A tó wà ní ìdí ìta ẹbẹ ní bus stop area ọjọ́ ojú ọ̀nà márosẹ̀ tó lọ sọ́yọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0805-701-3619 àti 0703-940-0431.
2: Àmàlà dúdú, àmàlà funfun, àmàlà tó fẹ́lẹ́ bí etí ní ṣàwẹ̀wẹ̀ edu tó yọ̀ kọlọlọ. Ọ̀rẹ́ ìmùlẹ̀ gbẹ̀gìrì pẹ̀lú ẹran tó muta. Káàsà ẹ̀kú ojú lọ́nà.
3: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé àlépamọ́. Iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò mọ rárá. Bẹ́ẹ̀ ló sọ wọ́n fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ yàjọ 3,000,000, 2,000,000 àti 4,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá, ìlú Ìbàdàn. Substant Property, òrùlé

0: 32 FM, 94.9.
1: So lẹ́ẹ̀kan sí ẹ̀yin ara ilé ẹ tún kábọ̀ padà sí ìkànnì 32 FM 94.9 Laughter House la wà ní Premier Hill Mokola Ibadan. Oya ẹ̀yin ara ilé ẹ gbọ́ mo sì béèrè lọ́wọ́ yín ṣé kí n kú lọ́ọ́ fara mi hàn yá lé mi pé ẹ wá o iléeṣẹ́ gbé mi pamọ́ tó gẹ́ àbí kí n ṣì sí mẹ́dọ̀ kí n máa wòná and again ẹ má jẹ́ ń sàn yín tẹ̀gàn ní ẹ ọkọ̀ wa ń sọ́jú mi ta ló wà lójúde lọ́run. Hello.
2: Hello, Ọbabere.
1: Ẹ bá mi sọ̀rọ̀ sókè ẹ káàsán orúkọ yín mà.
2: Ǹjẹ́ ìrìnlẹ̀ nàlá ni
1: mo. All right, thank you.
2: Ẹ àǹtí mi, wọ́n rí ẹ̀pà olókùn kan tó gbé ẹ̀pà sí àwọn. Wọ́n rí tó lẹ́kàn tó gbé ẹ̀pà sí. Ẹni yẹn sọ fún wọn pé ò fẹ́ fi wọn pamọ́ ní àwọn.
1: Ok.
2: Ó wá ìṣe ìṣókèlé tó ṣe fẹ́.
1: So ń tẹ́lẹ̀ gbìyànjú àti sọ ni pé kò necessary kí n lọ. I want to know. Emi ò gbọ́ mọ́ o.
2: Nǹkan tó ń pè lójú kòkòrò nìyẹn.
1: Ok, ẹ ṣe mọ́.
2: Nǹkan tó ń pè lójú kòkòrò nìyẹn. Ṣètò the agreement.
1: Ok.
2: Ó dẹ̀ tọ́jú ẹ.
1: Bẹ́ẹ̀ni, àwọn oní ojú òye tiwọn, àwọn ò fẹ́ kémi lọ. Ẹyin tọ́kù ń kọ́, ṣé kí n lọ fara mi hàn? Ọmọ mẹ́ta, ẹ dákun. Ètò ẹgbẹ́ mi pa mọ́tò. Ètò ẹgbẹ́ mi pa mọ́tò. Ó yá, má mi gbé yẹn sókè. Hello. Ẹ ti wọlé ẹ sọ̀rọ̀ ni o.
3: Hello ma.
1: Hello.
3: Ẹ káàsán ma.
1: Ẹ káàsán ma.
3: Ma.
1: Yes ma.
3: Láìpẹ́ pátá ni mo.
1: Ẹ ṣe ẹ bá mi dá sí.
3: Ẹ̀hún ìmọ̀ràn tèmi ni pé tó bá jẹ́ mi o.
1: Bẹ́ẹ̀ni.
3: Ilé nígbà tó ti ní ìyá ọkọ tó ní bàbá ọkọ tó sì láwọn ẹ̀gbọ́n tó lábúrò.
1: Bẹ́ẹ̀ni.
3: Èmi ò lọlé wọn. Má lọ síra mi hàn wọ́n. Àwọn yẹn ló máa wá pé wọ́n máa wá ní obìnrin kan máa wà níbí báyìí pẹ̀lú ọmọ mẹ́ta àwọn ò fẹ́ rí ẹ. Ilé ìbàbá ọkọ àti ìyá ọkọ yẹn ni kọ́kọ́ lọ káwọn yẹn mọ̀ ọ́ torí ọjọ́ iwájú.
1: Ẹ ṣe màá mi. Ibẹ̀ ni kọ́kọ́ lọ.
3: Ìmọ̀ràn tèmi nìyẹn.
1: Ẹ ṣe. Ẹ ṣe. Kó má wulẹ̀ dábàá. Àti lọ fi ọ̀rọ̀ hàn ìyáálé pà tó jẹ́ pé ó ní ìyá ọkọ wọn ni tó bá já wọn nǹkan táwọn máa ṣe làwọn ti sọ yẹn ó yá bá mi gbé yẹn náà sókè. Hello.
4: Hello, ẹ ṣe tó ma.
1: Ẹ ṣe ma, ẹ bá mi sọ̀rọ̀ sókè ma, orúkọ yín ma.
4: Orúkọ mi yà sí mo ní láti fẹ́ láti wáyà sí.
1: Ẹ ṣe. Ṣé kí n lọ.
4: Tó bá jẹ́ mi o.
1: Tó bá jẹ́ yìí.
4: Tó bá jẹ́ mi.
1: Bẹ́ẹ̀ ni ma.
4: Bóyá bí ẹ̀gbọ́n ọkọ àbí bí àwọn bàbá.
1: Okay.
4: Nígbà tí lọ fẹ́ra mi hàn.
1: Kò
4: nídìí kan ṣe sọ pé wọ́n lọ sọ fún ìyáálé o. Ọ̀sẹ̀ tí mo rò sí pé Ọlọ́run jẹ́ àkókò yà. Báwo ni ẹ bá ti mọ̀? Ẹni tí ń kàn á bọ̀. Àwọn ìyá sì kì í fẹ́ di ìyá. Kò sí tọ́kà ń pẹ́ lu bóyá ìyáálé gbà bí ìyáálé. Káwọn ẹbí kan ṣáà ti mọ̀.
1: Káwọn ẹbí ti mọ̀ yín. Ẹ ṣe. Wọ́n ní kí ló kàn wọ́n pẹ̀lú ìyáálé? Wọ́n ní ìyáálé ọ̀rọ̀ ìyáálé yẹn wọ́n ní ká àwọn ẹbí ló ṣe pàtàkì ló ṣe kókó ta ló sún wà lójúde lọ́run 09062009 àmọ́ nǹkan tó ṣe fóònù yẹn wá gbà lọ́wọ́ mi bó ṣe ń wọlé bóyá àwọn ilé fẹ́ àwọn tapá bí fẹ́ fi èní ni wọ́n fẹ́ fi ṣe àyájọ́ flashing. Ó yá jẹ́ ń gbé yẹn. Hello.
2: Hello ma, ẹ káàsán ma.
1: Ẹ káàsán ma.
2: Ẹ kú ètò ma
1: o. Ẹ ṣe ma.
2: Tẹ́rí lọ́gbọ̀n ọmọdé tèmi ẹrù yẹn ti wọ́ láti lẹ̀. Ìgbà tọ́mọ ti ń di ẹyọ kan tó ti ń di méjì ló ti yẹ kẹ yarí. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ báyìí ni wípé ìrìn àjò yẹn àwọn àkúrẹ́ àyà ló sábà máa ń rin irú ẹ̀.
1: Kábíyèsí.
2: Táwọn bímọ pamọ́ tí wọ́n níyàwó pamọ́ tí fámìlì kankan ò ní mọ̀. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tẹ́lẹ̀ mú wá sí ni wípé ẹ̀yin mọ fámìlì àwọn tó bẹ́ẹ̀ kàkẹ́ lọ ṣùgbọ́n ẹ má lọ jà ẹ ṣe ma.
1: Yes,
2: ẹ mọ abẹ tó bọ.
1: Ẹ ṣe. Wọ́n ní kí n má lọ ọjà lọ́hùn-ún o. Torí nà jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ I dey dance for my house my ayé ayé ayé. Ondùwáwí ó bà mí ẹ̀ wò. Oya kí ló mu tó ń ṣe bẹ́yẹn nú. I'm a con. Hello?
5: Hello, ma.
1: Esi wali oruko yi ma. E ka so ma.
5: Yes, ma. E wo ko lo sile ya awon yo ko e ni ko ma lo do mi ale ma.
1: Yes.
5: Mo pe lati oke suna.
1: E se ma.
5: Sola leye.
1: E se ma. Hello?
6: Hello, ma.
1: E ka so ma. Oruko yi ma e ba mi soro soke.
6: Ah, Olaoluwa ni lati afete.
1: E se. E gbo to ba je yin.
6: Mo je mi ni nko sele ni pe oke. Corona de la autori amatin abaleji ato le ton ni ko bi ba ti ma ko on le ton amo meta ara un eh iko ko wa di ha e ti ta ma fun e tori ka ma ba san di ti awon ta se ti a ma san ba san di ko ko ju amato bi yen o ti ni se lo to ri se on le ton ere le je da ti de fun ka ba ni
1: ko wu le joko ara e
6: ojo ko ara ko wa nko ojo ko ara ko
1: ko ma yo re lenu
6: eh so nle so mo meta pa ara
1: am a kon kon ba you e se ma mo mo lore o dabo karusuwa ni apa be yen pelu mi baby mi ba mi gbe won soke ki won yoju sita ka wo won o oya hello
7: hello my customer
1: e customer oruko yin ati te tin ba mi soro ma
7: mi se so bondage en lasa pate
1: e se ba mi dasi
7: Sherry and say, I will advise the key to see that Kotoma Pama Dalasi law of Babaya.
1: Okay.
7: But if not, some bad law. Like she comes in, all the property is doing here, it has its own. Mind you in your padama.
1: Hm. But some moments I
7: got to buy them,
1: Pamela is your my da. I got to be so much about I got home, butter.
7: Mommy, grandma.
1: Ma.
7: I want you over bridge contract here.
1: All right.
7: She was told before.
1: Yes. I'm fair
7: me pa money. Fair fair pa money. Nobody yeah. must know about you.
1: Exactly.
7: Ma yin ma mo o ma ni reason. Kino de sick that awon mo wi pe awon she ma pada se mo family kile ton bere. I don't know why ma she o but you fa fi de lo si de yin without the man consent. Ma yin o ni pada wa mo. Ton ba de pada se spiritual birth to learn here. O ma ma daran.
1: Kabisi.
7: So it's better kon ara duro kon kon je the only thing we le so kon le se ni bi pe ki won be mo e pe awon o fe mo iyari e sugbon tori awon omo e fun ojo ola won pe kon mo idile ta won ti jade
1: no me would omo anybody not anybody
7: but you have to beg the man pe kon jo o se ka won mo bi mo iran kon ti jade ki se pe mo fe ko won lo be
1: okay
7: That is what she have to do. But they won't lose it. They are not going back there. Ma, I am worried. I don't need. I want to need le. No, she don't prefer my mama. So, if my husband agree, last day he won't lose family out. So, fine. If you go agree, come back. I'm not here. One year, because I am a third generation. My wife. Today, I want to have a bridge agreement.
1: Ma, he didn't told you. Is she
7: sensing? But my husband told you. I am a third generation. My wife.
1: We don't lack anything. I just want to know the family. How will I have three children? See me anymore. So you baba when you
7: come
1: on mom.
7: Come be my
1: okay.
7: Come be see my but do fine. Come on, see my so come your mama and
1: okay.
7: There's nothing God cannot do.
1: Thank you very
7: if
1: much.
7: If you can show him the real family baby, come on, that is all.
1: Yeah.
7: Come there, she will come she agreement, come she can let go to the game my and all in that bar.
1: Thank you very much. Hello.
8: Hello. Eka soma.
1: Eka soma o.
8: Yes ma. Mi ti tun won si lati apata.
1: E se sister e ku jo mesa e ku ojo. Sojo yen o disturb yin.
8: Yes. O ni fi issue ni by don fero.
1: Ati mo si se pe mo nbo mo fe wa sile yin wa jam la mi ni le wa mo niyan.
8: Iyo ama ra kele mo ja ku ati yo fo mo lo.
1: E se ma e ba mi ga se tu.
8: Yes ma, e gbe cheri oro to wa ni oro ojo waju ni.
1: Okay ma.
8: Ko be oko yen lo so, ko be ko lo mo family en tori anything can happen. To ba de sele. only my wife losing end.
9: Okay.
8: Ko lo mo family. Boko baba o ko gba ni lo mo family ko ma ti se ja e jo won ni pe ki ma wa ni amo se mo fe ki wa mo ibi ti awon mo mi ibi to ti se wa o ko ma se ni ja ko ma be ni ka ya le o mo so ko tin to ju oko fi ogbon gba nkan ti e ko gba tori a o mo ojo waju oro to wa nle yi oro ojo waju ni e ku eto mo ma bi ti mo
9: e se mo really appreciate yin e je gba enikan laye si kin to wa lo si san lori eto tini ta lo wa lojude lohun pelu mi oya hello
10: oba bere ya fefe
9: oba okunrin gbo ora
10: oba ni tara bi ni lati gbo ora
9: mo si gbo hun yin e ka san
10: ni ro iya yen e ka san ma olohun wa wa pelu wa o ya ye ko sa ri je pe okunrin yen nikan o ye ko tun mo awon ore kan mo
9: e awon ore na na wa ore meji pelu iyawo won mu yawo won wa won yen no wa yoju sa won family and see yen ton pretend bi igba to wa ye pe family oko yen ni won awon ore wa
10: ko wa ni suru ko isai ta won ore yen
9: ko su pada ni ko won fe ri won
10: o so ko fe ri won oro yi lori bayi o igbese wo le te kin gbe
9: yo
10: fe da oko yen ti ada kali yawo e only that on ti ko je pe omo mi o le so ko e da lapin ese koko ni su ko do so ndo ke je ko de laarin oko ati yawo o ma fe se nkan bayi oko da so pe ti bayi o da ti kan bayi se tori ba won pe e gba nkan bayi ki ti ma je ya now to ba lo n fe mo ka ti mi kom ṣùgbọ́n kò ń ṣe nínú ìjà tó bá ti lè ṣe kí ní kọ̀mọ́lé ẹ̀kọ́ mọ̀ náà ọkùnrin yóò ta lọ ní kọ́ra fi sùúrù kó fi mọ àwọn tó yẹ kó mọ̀ pa tó bá ti mọ̀ wọ́n tí ìyá ò jẹ́ ìjẹ́ táwọn sọ́nù àwọn ọmọ tẹ́ńtìtò ìjọba ti fẹ́nu pé ìyẹn pọ̀ ẹ̀kọ́ ti pọ̀ ọlọ́run ò ní fi àjẹ́ kò dẹ̀ ní fi àjà ọmọ kò ní fi àjà wa náà lórúkọ Jésù.
9: Ẹ ṣe òmu mọ́ lórí
10: ẹpẹlẹmọ.
9: Ẹ ṣe. So lori eto fun tosan yen eyan ara ile ah e je ki n koko dupe lowo eni tori fonran yi to fi ranse si mi oni mewa n sele lolotu eto na o wa fi ranse si mi seri laye kan soso ta wa yi lati kekere lemi ti ni igbagbo wipe kò sí èèyàn mọ́ kára ẹni bá rìn lóku tipẹ́ kò sí nǹkan téèyàn lè ṣe sí mi tó lè embarrass mi àbí tó lè ṣe sí mi that's so special especially when it comes to friendship you know level kò sí ọ̀rẹ́ kára ẹni bá rìn lóku ọ̀rẹ́ mi ni ya ọ̀rẹ́ ẹni ṣùgbọ́n dab down inside her and you ẹ̀yin gan mọ̀ ẹ́ pé ẹ̀ ń ṣọ̀rẹ́ ẹ̀kùn bára yín rìn ni o ni olórin yẹn nínú ìwé orin be it CAC be it Anglican be it MFM be it Redeem be it any church there's a particular orin even ìgbà tá a wà ní secondary school tan lo SOP Sacred Song and Solos ya o wa nu e ore bi Jesu ko si laye yi Jesu ni kan lo re otito

onírúurú kárakátà náà ló ń bẹ lóde onírúurú àkókò tí ròyìn ń jáde bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ìdíje fẹ́ àgbáyé náà ń lọ lọ́wọ́ ṣùgbọ́n pàtàkì irú ẹ̀ jùlọ oní ìdíje ti bọ́rọ̀ láfàjọgbá lórí kókò èló tó ń lọ lọ́wọ́ nílẹ̀ gẹ̀ẹ́sì ní wimbledon lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé a ti mọ ibi tí ọ̀rọ̀ tí ọmọ gbà láti àná pẹ̀lú ṣẹlẹ̀ nínú àwọn fàkàkà èyí tó kọ́ wáyé lónìí náà àwọn akọni ti ń tẹ̀ wájú kò tí fẹ́ sí jàsá ẹnìkankan eléyìí tó gbé wọn tílẹ̀ tí yọ̀ báyìí pàápàá jùlọ torí pé wọ́n ṣe àwọn kan lọ́jọ̀ láti máa tẹ̀síwájú ẹgbẹ́ àwọn kan yọ báyàn bí ìkàyà nínú ìdíje ti wimbledon tó ń lọ lọ́wọ́ nílẹ̀ gẹ̀ẹ́sì níbi tí àwọn akọni tí ó ti ń dánra wò ẹ lọ́wọ́ ìná mo láyọ̀ láti sọ fún yín pé bí mo ṣe sọ àwọn kan wọ́n ń tẹ̀wájú dìmí náà ó ti tẹ̀sọ́ iwájú láti agbẹtẹsẹ odò òṣọ́níà ń tẹ̀síwájú ni èyí tó fẹ́ yanilẹ́nu jù ní ọ̀kan gbòógì lára àwọn akópa nínú ìdíje ti roland garros tó parí ẹ máa gbàgbé pé ọmọ orílẹ̀-èdè ìtàló mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ni wọ́n wọ ìpele tọ́kọ̀gùn sí àṣekágbá Matthew Arnadi Berrettini àti Koboli nígbà náà lọ́hùn ṣùgbọ́n iná hun ọ̀tàn bíi ti orílẹ̀-èdè ti France nínú ìdíje tó ń lọ lọ́wọ́ ìtorí lónìí ìfagabága àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ gbá mo láyọ̀ láti sọ fún yín pé wọ́n ti jáwọ́ Matthew Arnadi wọ́n ti yọwọ́ ẹ̀ wọ́n ti yọwọ́ Arnadi kúrò nínú ìdíje ìnífagabága àkọ́kọ́ nínú ìpele mẹ́rin tí wọ́n gbá Alice ọmọrédè faransé òun náà ló kó bòǹbòbò ó nà nínú mẹ́ta sí ẹyọ kan tó ń rí borí ńbẹ̀ bí òun ṣe dúró lágbọ́n ti bẹ̀rẹ̀ náà ni bákan náà lára àwọn akọni ọmọrédè amẹ́ríkà taylor freeze òun náà ti máa wájú báyìí torí borí ìfagabága tiẹ̀ àwọn kan sì ń lọ lọ́wọ́ nínú àkókò tá à ń sọ̀rọ̀ ẹ ṣùgbọ́n tí wọ́n bá ti ní kìmí sí náà láṣẹ máa sọ nípa wọn mo sọ nípa mí náà òun náà ti fi sẹ̀rùndólò ọmọrédè argentina ọlọ́run máa ṣàánú wa ni o kọ́ lọ́ọ́ jẹ́ kí sẹ̀rùndólò yìí kó bọ́ lọ́wọ́ ìyà nínú gbogbo ìdíje eléyìí tó ti ń kópa bí ìgbà tí èèyàn kúnjọ láti ìgbà tí oṣù kìíní ọdún ti bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè australia ìyẹn ní mẹ́bọ̀n tí wọ́n gbá tiwọn ni ẹ̀ṣẹ̀ fẹ́rì náà ń jẹ́ lọ́wọ́ báyìí lọ́wọ́ sonego láti orílẹ̀-èdè ìtàló kò ní jọ ní lójú torí pé bá a ṣe sọ náà nínú ìdíje o tẹ́ ẹ̀ bá dẹ́gbà pé ní ìpele semi-final nínú ti àwọn oníbejì náà nínú ìdíje roland garros ọmọ orílẹ̀-èdè ìtàló mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló farahàn ńbẹ̀ nínú tó oníbejì ńbẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ṣe nu tàwọn ọkùnrin tó jẹ́ pé pàṣẹ tàná farahàn òní náà sonego ó ti ń bá ẹ̀ṣẹ̀ fẹ́rì láti orílẹ̀-èdè argentina ó ti bá mú nǹkan ńlẹ̀ nínú tó lọ lọ́wọ́ èyí tá à ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni ti Alexander Zverev olóko lásìkò yìí tó náà ń gbá lọ́wọ́ kojú àlejò rẹ̀ láti orílẹ̀-èdè belgium ibi tí yóò já sí àti lè sọ ṣùgbọ́n ọwọ́ Zverev ló ń bẹ lọ́wọ́ òkè bá a ti ń bára wa sọ̀rọ̀ lásìkò yìí ná àwọn ìdíje sì kú o torí pé Berrettini àti irú ìsopọ̀ wo lélẹ̀ Stan Wawrinka àti Berrettini aná ó gbá tiwọn nígbà tá a bá fi rí ọgbọ̀n ṣẹ́jú sí àsìkò tá a wà yẹn kó máa jẹ́ ti àwọn akọni nípele ti àwọn ọkùnrin ẹni tó tún kàn nírú bẹ́ẹ̀ ó ní ilẹ̀ yíkà ọmọdé czech republic atóhun àti koboli ìtàló ni wọ́n jọ takàn gbọ̀n nínú ìdíje eléyìí èyí tó tún jọ bẹ́ẹ̀ ó ní ti àtìáfò tó jẹ́ pé òun náà ni Matthew Arnadi ló fi ṣe àtẹ̀gùn kó tó lọ kojú Berrettini eléyìí tí ìfarapa tó dá lọ́wọ́ kọ́ nínú ìdíje ti roland garros ní máa kó lọ́dọ̀ àwọn ọkùnrin náà kálé bọ́ lọ́dọ̀ àwọn ìyá wa náà torí pé àwọn náà sọ pé àwọn náà sì lébà àwọn oníyà tí ń jẹ́ o torí pé Annie Simova ó ti na ọmọ náà mọ́nà sàárà ìpele méjì lọmọdéde norway ọ̀hún ló ti sọ̀kalẹ̀ pọ́kọ̀ tí ń gbé òun lọ ìwọ́dà ìpèsè ẹ̀rẹ̀ ọ̀fẹ́ pé tó madison kiss láti orílẹ̀-èdè amẹ́ríkà ọ̀dọ́mọdé ọmọ ogún ọdún òun náà ti ráàbò kíì tiẹ̀ náà láti orílẹ̀-èdè amẹ́ríkà bákan náà ti jọ wá nínú tẹ̀síwájú kenny sofia òun náà ti tẹ̀síwájú báyìí ó ti ríyan tiẹ̀ náà láti orílẹ̀-èdè croatia ló ti mú gan tiẹ̀ wá paulini náà ti tẹ̀síwájú montgomery ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà lọ́nà débi tó lápẹẹrẹ mọ̀mọ́ igasua tech ọwọ́ ọlọ́wọ́ lẹni tó bá kojú lọ bọ́ sí ti ọmọdéde amẹ́ríkà ló náà fi pata ẹjẹ́ ń débẹ̀ dúró náà tá a bá tún rí àwọn tó tún ní kìmí àmọ́ bá ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ́n ń gba lọ́wọ́ ẹlí òtè ti parí báyìí elina ribakina ó ti na àbòkí ẹ̀ bọ́ìsì láti orílẹ̀-èdè france ló kó bòǹbòbò ìgbésẹ̀ mẹ́ta ní ẹgbẹ́ méjì òní ribakina ló ti ṣàgbà ní ìyá àti ibẹ̀ òkè kó ń bẹ̀ ká máa padà bọ̀ sínú ìdíje ìyẹ̀fà àgbáyé àbíkàtì ẹ̀ kọ́kọ́ mú láti ibi káràkátà náà ni torí pé bá a ṣe ń gbádùn ìfẹ̀yà àgbáyé lọ́wọ́ bẹ́ẹ̀ náà làwọn ẹgbẹ́ bọ́ọ̀lù tí wọ́n nìkan ṣe ní ń ṣe okòwò lọ́wọ́ ẹ̀ ẹ̀jẹ̀ ń dá tọ́mì kí ilé kó bẹ̀rẹ̀ lágbára kí kó lódìdí lápapọ̀

549. Ẹtọ́ lọ́n bá ṣe mú ìpè rẹ̀ tíyàwó rẹ̀ ṣe lóyún láti jọ ìtẹ́ tí ń wojú ọlọ́run. Mọ́jọ gba dìsẹ̀ngọ́ọ̀fù, mọ́jọ gba ìyálóde. Kọ́mọ sọ̀kalẹ̀ kọjọ́ tó pé. Ẹ̀ ní ogún pè máa ṣọ́ ọmọ o.

ṣé kí n má parọ́ tàn yín jẹ ẹ̀yìn alára wa irú àkókò tá a wà yìí ó gba kí èèyàn tọ́jú ara rẹ̀ pàápàá jùlọ ẹ̀yìn tẹ́ ẹ lárúgbó ńlé àwa tá a lárúgbó àwọn arúgbó wa ká tọ́jú wọn kò sẹ́ni tó máa ń fẹ́ kárúgbó òun lọ gbásìkò tá a wà ojú everybody ti rán by the time tá a bá sì ń lọ sọ́dọ̀ wọn nílé ọdún tá a sì tún fẹ́ bá wọn nílé ọdún mi ẹ̀já tọ́jú wọn. ọyá ẹja lọ sínú iṣẹ́ tẹ̀ní gangan the business of the day. ẹ mọ bá a ti máa ń ṣe jàre ìwọ́n ṣẹ̀ ń darapọ̀ mú wa fúngbà àkọ́kọ́ jẹ́ ń gbé ẹ débẹ̀ lẹ́yìn iṣẹ́ tẹ̀ní eré ọpọlọ la máa fi ń ṣe máa fún yín níyàwó orin tó dáa bẹ́ẹ̀ bá wa mú orin yẹn ẹ kọ́ tẹ̀lé bí olórin ṣe kọ́ kò yé yín bẹ́ẹ̀ bá ti gbà dáadáa a máa ń fi owó sórí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń kọ́ dáadáa owó yẹn a máa lọ òkè bẹ́ẹ̀ bá wa ń rán mú àbẹ́ ń gbègbè àbẹ́ ń dúró lẹ́yìn owó yẹn a máa já wálẹ̀ dáadáa tìrẹ́n tó ti mú ₦150 lọ lérí lómi rẹ̀ sábà ń fi lóòdù káàdì the fun of it ni pé ìwọ gan tó bá mú orin fúnra rẹ ó mọ̀ pé ó mọ̀ kẹlòmíín mọ àìdíà òfin àti ìlànà ibẹ̀ ni pé o gbọ́dọ̀ sọ vice kankan nùnú ẹ̀ yóò favorite ẹ láàsì tẹ àbí tá a bá tẹ tí wọ́n bá lè bà lọ iléeṣẹ́ alálà ló kọ kéékèèké bá wa dé dòwò papọ̀ lábala yẹn kẹtì ẹ̀ mọ bá wa sọ nípa mọ fún wa ní àwọn ẹ̀bùn tó nítumọ̀ jọ́tijọ́tijọ́ tó bá mọ̀ ó yá jájọ wọlé wọlé ètò wọlé odò abami. Mà fún yín láwọn old school kan lénìí tí mò ń fẹ́ yín àgbàlagbà tá a máa jọ ṣe dáadáa lénìí. Délé Akínbọ̀dé lórúkọ mi délé ìjìnlẹ̀ lórí ètò tá a pè lẹ́yìn iṣẹ́ Tuesday edition.

0: káàbọ̀ padà sórí ètò ìtakùn yìí lẹ́yìn iṣẹ́ délé akínbọ̀dé délé ìjìnlẹ̀ ọba ló fi rán alájì àgbà lélẹ̀ yìí ilé ìtakùn ní music extravaganza.
1: Ẹgbẹ́ barista Atunde.
0: Wọ́n ń bọ̀ lórí àwọn oṣù kọ̀ọ̀kan a gbádùn ara wa dáadáa lénìí bí lambo ti sọ lẹ́ẹ̀kan mo dì wá dìgan dìgan ni ẹ̀rẹ́ bá wá ṣe fẹ́ sí ni.

0: Iya lo njẹ o. Hello.
1: Labi. Ẹ ká lẹ o, ẹ kú ètò.
0: Ètò mo ni o, ìyá mi o gbọ́ yín.
1: Ẹ rí wọ̀ lágbára Ọlọ́run.
0: Rà mí o.
1: Ọpẹ́ ló yẹru ni látọ̀yọ́.
0: Ọpẹ́ ló yẹru.
1: Bẹ́ẹ̀ ni látọ̀yọ́.
0: Látọ̀yọ́ aláàfin ẹ̀lẹ́ wá àsìkò mbẹ́ o. Tójú rọ̀ dọ́dọ̀ yín.
1: Kórè àwẹ́lí wẹ́lí ló ń tó rọ̀ gan ni.
0: Àsìkò ẹ̀ láwà, ẹ mọ̀jọ́ jẹ́ tuntun.
1: Àsìkò ẹ̀ láwà. Èyí ó tẹ̀
0: fúró orun
1: fún
0: dáadáa
1: a ń rọrùn sun ó abá tẹ ti sí rédíò ọ̀dà ago méjìlá.
0: Mo jẹ́rìí ẹ̀.
1: Omi o ti o kódà ayé ti sùn ní nǹkan jí bá rédíò ti
0: mú olú àtẹ̀pá. Ẹ mọ tẹ́ ṣe ẹ ẹbí ọwọ́ ọ̀rọ̀ lẹ báyìí. Ẹ ra ru ọkà gbóná pẹ̀lú wédú.
1: Bẹ́ẹ̀ni ilá la ti ẹ̀sùn yà á ro láfúnsì
0: lọ. Ẹ ro láfúnsì ẹ má jẹ bí aago mẹ́jọ kó lè dàjẹ́
1: tó. Ẹ wo ẹjẹ pa yín lẹ́rìn kan.
0: Ẹ rí àwa ń ṣe kọ̀ǹkọ̀. Ewo kọ̀ǹkọ̀. Gbé mi mára yẹ tí máa ń náwó báyìí.
1: Mi máa kọ́ hallelujah o.
0: Ó dẹ̀ dá o. Àwọn
1: òbí alẹ́ ló ọkà lórí àìdù kọ̀ǹkọ̀ kan.
0: Ẹ sọmi ọbẹ̀ lọ́tọ̀ ni o. Torí mọ́ ìmọ̀ tọ̀nù ọbẹ̀ tí ó. Ọkà
1: tó bá wá kù láàárọ̀ àwàdà kan ni a sùn rọ́bẹ̀ lé
0: lórí. Ọpẹ́ ló yẹrú ẹ̀ ń jayé ní ọ̀yọ́ yẹn o.
1: Kílẹ̀ sọ.
0: Mo lẹ́ ń jẹ ayé gan-an bẹ̀ yẹn o.
1: Àwa mà ti gbà fọ́lọ́run ni. Ìrònú ò máa sọ gbèsè, àwa mà gbà fọ́lọ́run ni.
0: Ẹ wàá ro àmàlà yẹn láfún yẹn á fẹ́lẹ́.
1: A rò ó tí ó fẹ́lẹ́, a wà gbọ́n lálẹ́ lórí.
0: Ẹ wà gbọ́n lá. Ẹ kì í ṣe pé ẹ bu ilá. Tẹ́gbẹ́ ìbàdàn àwọn òbu lá ni. Ṣùgbọ́n ẹ̀yin ó gbọ́n ilálẹ́ lórí ni. Ẹ wà fún mi ọbẹ̀ sí fẹ́rẹ́fẹ́.
1: Èyí tó bá wá kù láàárọ̀ láàkọ́ jù sínú ọbẹ̀.
0: Ẹ wà yí pọ̀ lórí iná.
1: Wọ́n tún wá ro kà mí kò tó ń jẹ mí táwa ń jẹ.
0: Ayé ni irú balẹ̀ ń jẹku. Ẹ má wọ.
1: Àwa máa ń fọkà gbádùn
0: yá. Mò ń bọ̀ wá kí lẹ́nu ọjọ́ mẹ́ta. Ẹ máa ń retí mi lọ́yọ̀ọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta. Àmọ̀là àti ńlá náà ni o fẹ́ràn rẹ̀ náà. Ẹ jẹ́ ẹ bá sì rà rí kọ̀ǹkọ̀ tó. Gbogbo wọn mẹ́mẹ́. Ẹnu láyé ẹ jẹ́ ká jọ máa kọ́. Ìwọ jókòó ń bẹ̀ mọ́ jẹ àmọ̀là àti ńlá. Wọ́n jẹ́ wọ́n bọ̀ wá ọkà tó gbóná dáadáa. Wọ́n ronú kínní ṣàwámà. Ṣàwámà kan ní ìsìn bí 7,000 mọ̀ ní. Wọ́n bíyín re ẹ lè jẹ́ kó ń gbọ́ àmọ̀là méjì tán lé yín.
2: Ìbálò ní ìbá wọn.
0: Wọ́n ẹ mélòó ni yín gan ẹ kàyé ara yín. Ẹ bá wá rí àwọn ìlúbọ káyún mọ́ tí máa ń ṣe dáadáa yẹn. Àwọn Alhaji Adé ilé lùbọ́ lọ́jà bá. Wọ́n bọ̀ wá ojúlówó ẹ̀ gan.

lẹyìn iṣẹ leto ti ẹ ń gbọ jàre ìkànnì alálùbáríkà tó ń dà nípa gbogbo àgbà ńlá ayé 32 fm 94.9 orí òkè téńté premier láwà ní mọ́kànlá ńlẹ̀ ìbàdàn ńlẹ̀ ìwà gangan ni o ìyálégbé o sì yàrá gbà o. Ṣé kí mọ́tàn yìí jẹ́ awọ́ yìí jura wọn lọ.

0: ẹ káàbọ̀ padà. Èyí mo kàn fẹ́ ká mọ̀ nínú àwọn orin tí mo jò fún wa lénìí.
1: Ó gbàdúrà sí wa.
0: O ní pé kì í ṣe àwọn popular songs. Àbọ̀ popular music nìkan ni a máa máa rẹ́kàn pẹ̀lú. Àwọn orin kan wà tó jẹ́ pé ó ti pẹ́ gan, tó sì fún wa ní melody tó wà òkè. A fi jẹ́ pé kò ń ṣàwọn jẹ́sí nìkan là ń kojú mọ́. Àwọn daddies, àwọn mommies, grandpas, grandmas.
1: Àwọn bíbọ̀ láṣà.
0: Táwọn náà ń gbádùn wa.
1: Wọ́n gbàdúrà sí wa lọ.
0: Ó yẹ káwọn náà lè gbádùn gbogbo bó ṣe ń lọ lórí ètò ta pẹ̀lẹ́ iṣẹ́. Torí pé bí wọ́n bá ti ẹ̀ ń sinmi lénìí, wọ́n ti fi àwọn àsìkò kan ṣiṣẹ́. Wọ́n ti fi àwọn ìgbà kan jálamba láti ìdájí wọwọ́ alẹ́. Tó tó di pé wọ́n débi ìsinmi wọn. Ìsinmi aláọ̀lẹ́ mọ ní ẹ̀yin bàbá ẹ̀yin màmá. Tọ́ra wa náà ń bọ̀.

Gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ lórí ètò lénìí pé ká tọ́jú ara wa lásìkò òjò yìí ó necessary o ọ̀gìnìtì kò síbi tí o lè gbàwọ àgọ́ ara oníkálukú wa ká tọ́jú ara wa gangan ni kókó bẹ̀ àwọn ọmọ eke wọn ọ̀dà kan mọ̀ wọ́n lè máa ṣeré inú òjò ń tiwọn ẹ má bù wọn ọpọlọ wọn ṣe mọ ni ẹyin náà ti ṣerú ẹ rí àwa náà ti ṣerú ẹ rí o àwọn èyí ti rọjò lójú àbá fọ̀npá máa gbé omi àwọn àwọ ẹ̀nu ọjà àmọ́ wá ṣe àmọ́ pa àwọn òbí wa tó tírì nírọ̀ àwa yìí iṣẹ́ ńlá ni wọ́n ṣe àìgbàbọ̀ rẹ. ẹ̀yin náà ẹ tọ́jú ara yín ẹ wọ aṣọ tó bu ara tó bu ẹsẹ̀ táàyè bá yọ ẹ wọ aṣọ tó borí ẹ̀yin náà ẹ lè mọ́ bọ́ra lẹ̀ sí wíńdò lẹ̀ lóru ẹ ṣọ́ra yín àsìkò òtútù la wà yìí ó yẹ kínú ilé ó wọ́ nílùú òyìnbó gan wọn a máa tan hítà báwa ò tiẹ̀ kọ́ hítà mọ́lé ní nàìjíríà ìtorí pàì sábà ríru ọ̀gìnìtì bẹ́ẹ̀ tìbí tiwọn irú àsìkò tó bá wá báyìí ká wà ń tó gbóná jẹ amò ń tó gbóná ẹsẹ pé mo wá máa já ògógóró kí àdúgbò mi ò ní ẹ lọ máa ti yẹn wọn bá yín tẹ̀bà gbóná ó jóná ẹ làágùn wá wọn bá yín ro kà tó dáa títí bá yọ ẹ mú bó bá sì ṣe ògè wọn bá yín pò lẹ́kọ̀ọ́ kó mọ̀ kí jù báyìí fọ ọ̀lẹ̀lẹ̀ ọ̀lẹ̀lẹ̀ pò gbóná àmọ́ ọ̀dà lọ́nà fún un. délé akébọ̀dé délé ìjìnlẹ̀ mi àti yín ó pàdé lọ́la láṣẹ ìdùnmọ̀lẹ́. ẹ ṣé tẹ bá mi fìfẹ́ gbọ́ tẹ bá mi fìfẹ́ gbádùn ẹ̀. tó bá rí bẹ́ẹ̀ tẹ ẹ jẹ dòdò ẹ lẹ́ni ẹ tún jẹ dòdò ẹ jù bẹ́ẹ̀ lọ́lọ́la. mo dúpẹ́ o ẹ kú fẹ́ tẹ fi ń bá mi ṣe mo dúpẹ́ gbọ́jọ́ òní ti. thank you so much.

0: lásìkò bá tó máa jẹ́ kẹ́ ẹ lórí ọ̀fẹ́ láti mọ ẹranko tí mò ń sọ nípa ẹ̀. Ǹjẹ́ Olúfẹ́mi Omíla ní ìyànda ọmọ George? Ọkọ ọmọ ohun mi Adùfẹ́ oníyun kò tán lérí. Bàbá Michel mi Ànikẹ́ onísanyán Àmúṣẹyẹ. Bàbá Victoria mi Adùn ní Onílẹ̀kẹ́ Ṣẹ́gi. Bàbá Chloe mi Àyìnkẹ́ oníṣíbí Idẹ.
1: Ọlọ́run ti ṣe ìtàn.
0: Ìrànba bánlá wa ní ti jagun. Ìrànba bánlá wa ní ti jọba. Ìrànba bánlá wa ní ṣégun sílè nílé òwú. Èrè lọ́lọ́jà jẹ́ èrè.

nígbà tí ìrìnkèrindò kan ránṣẹ́ sí ìfẹ́ pàtàkì ibẹ̀ láti dánu dúró nínú kíka ìwé ìrìnkèrindò nínú ogun elégbèje lọ́sẹ̀ tó kọjá. Ọmọbìnrin náà wá kọ lẹ́tà mí ránṣẹ́ sí ìrìnkèrindò ibẹ̀ láti bẹ̀rẹ̀ kíka ẹ̀ lálẹ́ yìí. Bàbá wa olóògbé di Òfágúnwà ni wọ́n kọ ìwé ìrìnkèrindò nínú ogun elégbèje Ọlọ́run ọba wa délẹ̀ fún bàbá náà. Ó yẹ ẹ jẹ́ àtẹ̀síwájú. Báyìí ni mo kọ̀wé mi tí mo fi ránṣẹ́ sí ìfẹ́ pàtàkì. Ìgbà tí iwin tí mo fi rán sì dé, ó ní kò ráàyè kọ ìwé padà. Ṣùgbọ́n ó fi ẹnu rán òun kí òun sọ fún mi pé òun ó fèsì ní ọjọ́ kejì. Nígbà tí ilẹ̀ ọjọ́ kejì mọ́ lóòótọ́, mo rí ìwé rẹ̀. Ohun tí ó sì kọ ni èyí: odò ìrántí ní ìtọ́jú ẹbọra olókun, ọjọ́ 16 oṣù 12, 1952 lẹ́yìn ikú olúwa wa. Ìrìnkèrindò mi ọ̀wọ́n, mo dúpẹ́ púpọ̀ fún ìwé rẹ tí mo rí gbà lánàá. Mo sì ka ìwé náà dáadáa. Ó dùn mí pé n kò lè rí àyè kọ̀wé lánàá. Àkókò tí oníṣẹ́ dé, mo ń ṣiṣẹ́ pàtàkì kan fún bàbá mi. Nípa ọ̀rọ̀ tí ẹ bá mi sọ, mo bẹ̀ yín kí ẹ má ṣe bínú sí èsì tí mo fẹ́ fún yín. Ọ̀rọ̀ náà kò ní lè rí bẹ́ẹ̀ láti ìgbà tí mo ti wà ní kékeré ni mo ti pinnu lọ́kàn mi pé n kò ní ní ọkọ títí ọjọ́ ayé mi. Bí ó bá jẹ́ pé mo ti fẹ́ ní ọkọ ni, mo rò pé n bá tilẹ̀ ti di ẹni tí ń bímọ nísinsìnyí. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti yọ mí lẹ́nu sẹ́yìn pé kí n fẹ́ àwọn tí mo ti kọ̀ fún. Ìgbà tí mo rí yín níjọ́sí, àánú yín ṣe mí. Irú ipò tí ẹ wà, òun ni mo sì fi ṣe ájò yín. Àti pàápàá kì í pẹ́ kí n tó mọ bí ìwà ènìyàn ti rí. Rírí tí mo rí yín, ó ti mọ̀ wípé ènìyàn dáadáa ni yín. Nítorí náà, ìrìnkèrindò, ẹ jẹ́ kí a kúkú jọ máa ṣeré wa bí a ti ń ṣe é lọ. Kí a má fi ti ọkọ àti aya sí. Ẹ̀yin náà kò rí pé ó dáa bẹ́ẹ̀ ń dán. Ẹ ò rí àkàṣù ẹ̀kọ́ mẹ́fà tí mo fi ránṣẹ́ sí yín, mo sì fi mọ́ín-mọ́ín mẹ́fà tí ẹ ó fi jẹ wọ́n sí. Àwọn ọ̀rẹ́ mi kí yín o, àti pàápàá èyí tí ẹ̀ ń gbúrò tí èmi rẹ̀ jọ ń rẹ́rìn ní apá ọ̀nà ilé wa níjọ́sí, tàbí ẹ kò rántí mọ́. Ẹ bá mi kí àwọn ọ̀rẹ́ yín dáadáa. Mo dúró níhìn-ín, èmi ni tiyín ní tòótọ́, ìfẹ́ pàtàkì. Nígbà tí mo ka ìwé yìí tán, mo kọ́ mi kanlẹ̀. Inú mi bàjẹ́, orí rúdurùdu. N kò mọ èsì tí n bá fún ẹni tí ó rán wá. Mo wí fún un pé kí ó máa lọ. N ó fi èsì ránṣẹ́ nígbà tí ó bá ṣe. Nígbà tí ó lọ tán, n fi ìwé náà han àwọn ọ̀rẹ́ mi. Nígbà tí wọ́n yẹ̀ wò, wọ́n ní ìwé náà kò burú. Wọ́n ní kí n máa kọ̀wé sí i dáadáa, kí n má sì ṣe yọ́ lẹ́nu nípa ọ̀rọ̀ náà mọ́. Wọ́n ní ó lè fẹ́ mi nígbà tí ó bá ṣe, bí mo bá lè mú sùúrù díẹ̀. Nítorí bí a ti ṣe ń kọ ìwé sí ara wa ni a ó túbọ̀ máa fẹ́ràn ara wa. Àti pé nígbà tí ìwé bá pọ̀ díẹ̀ láàrin ara wa, mo lè tún rọra mẹ́nu lu ọ̀rọ̀ náà lẹ́ẹ̀kan sí. Mo gba ìmọ̀ràn wọn, mo tẹ̀lé dáadáa. A bẹ̀rẹ̀ sí kọ ìwé síra wa. À ń fi nǹkan ránṣẹ́ síra wa pẹ̀lú. Bí mo bá pa ẹran, èmi á fi ránṣẹ́ sí. Bí òun bá se ọbẹ̀, á bù ránṣẹ́ sí mi. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú ìwé mi, mo máa ń sọ̀rọ̀ kan ibẹ̀, ṣùgbọ́n kò ní fèsì sí apá ibi tí mo sọ̀rọ̀ náà nígbà tí ó bá máa fún mi ní èsì. Ṣùgbọ́n èmi pàápàá mọ̀ pé ó túbọ̀ ń fẹ́ràn mi sí. Ọ̀rọ̀ náà kọ́ mi lọ́gbọ́n púpọ̀. Lọ́nà kínní, ó fi hàn mí pé bí ènìyàn kò bá rí nǹkan dáadáa, kò yẹ kí olúwa rẹ̀ sọ. Ó sì yẹ kí ọkùnrin ronú jinlẹ̀ kí ó tó máa sọ irú ẹni tí obìnrin kan jẹ́. Nítorí ní ọjọ́ tí mo kọ́ rí ọmọbìnrin náà létí odò, tí kò pẹ́ púpọ̀ tí ó bèrè bí mo ti ní ìyàwó tàbí n kò ní, mo ṣe bí ó fẹ́ kí n fẹ́ òun ni. Ṣùgbọ́n ìgbà tí mo wá kọ ẹnu nǹkan bẹ́ẹ̀ sí, ni mo tó mọ̀ pé ọ̀ràn kò rí bí èmi ti ń rò. Lọ́nà kejì, mo rí pé ìfẹ́ kì í ṣe ọ̀ràn ẹnìkan, ọ̀ràn ẹni méjì ni. Kì í ṣe pé ọkùnrin kan

máa fẹ́ràn obìnrin kan kí òun nìkan máa fẹ́ràn rẹ̀ láì jẹ́ pé onítọ̀hún náà fi ìfẹ́ hàn sí òun ni ìfẹ́ fi lè dàgbà bẹ́ẹ̀ ni ìṣe pé kí obìnrin máa fẹ́ràn ọkùnrin kí òun nìkan máa fẹ́ràn ọkùnrin ṣá láì jẹ́ pé ọkùnrin náà fi ìfẹ́ tirẹ̀ hàn sí ni ìfẹ́ fi lè gòkè bí mo ti ń fẹ́ràn obìnrin náà ni òun náà ń fẹ́ràn mi nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kan báyìí bí mo ti jí ewé ẹ̀yẹ ni mo kọ́ rí ó wọ ṣòkòtò tí kò pupa tí kò sì funfun tí àwọ̀ rẹ̀ jẹ́ búlù èyí ni pé ó fi ara jọ aṣọ aláró nígbà tí èmi náà wo inú àpò mi ó wọ ṣòkòtò kan tí ó jẹ́ ti bàbá mi tẹ́lẹ̀ tí mo jogún lẹ́yìn ikú rẹ̀ àwọ̀ rẹ̀ náà ti búlù ni nígbà tí òòrùn là àwọ̀ sánmọ̀ mọ́lẹ̀ kedere àwọ̀ ojú ọ̀run sì jẹ́ búlù lọ́jọ́ náà gan bí mo retí ìwé láti ọ̀dọ̀ ìfẹ́ pàtàkì nígbà tí àbúrò rẹ̀ tí rán sí mi sì dé ẹ̀wù búlù lówọ̀ ìgbà tí ó tún fi ìwé lé mi lọ́wọ́ àpò ìwé tí wọ́n fi sí búlù ni àwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpò ìwé funfun ni ó fi ń kọ ìwé sí mi àmì ìfẹ́ sì ni àwọ̀ búlù jẹ́ nítorí èyí mo já ìwé náà wéréwéré nígbà tí mo sì rí ìwé yìí búlù tún ni àwọ̀ rẹ̀ nígbà tí mo máa kà á ohun tí mo bá níbẹ̀ ni èyí odò ìrántí ní ìtọ́jú ẹbọra olókun ọjọ́ 15 oṣù kejì 1953 lẹ́yìn ikú olúwa wa ìrìnkèrindò tèmi nínú ìwé rẹ tí ó kọ gbẹ̀yìn mo rí i pé o tún sọ̀rọ̀ kan ti wípé kí ó lè ṣeé ṣe kí a jọ máa gbé pọ̀ níjọ́ mìíràn mo rò pé mo ti sọ fún ọ ní ìjọ́sí bí ó ti jẹ́ pé mo ti pinnu láti ìgbà ìwé mi wá pé n kò ní fẹ́ ẹnikẹ́ni ṣùgbọ́n wípé n ó dúró ní tèmi láì ní ọkọ ni ṣùgbọ́n nígbà tí mo wo aápọn gbogbo tí o ti ń ṣe lórí mi láti ọjọ́ tí a ti ń bọ̀ yìí mo rí i pé kò ní dára bí mo bá kọ̀ jálẹ̀ nítorí kò yẹ kí nǹkan kan wà tí mo lè fi dùn ọ́ nítorí náà mo rò pé ọ̀rọ̀ náà yóò ṣeé ṣe mo ti wí fún bàbá mi ó sì ti gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ní kí o ránṣẹ́ wá kí àwọn ará ilé rẹ̀ wá tọrọ mi lọ́wọ́ òun nígbà tí ó wí báyìí mo sọ fún un pé ọ̀nà ìrìn àjò sí òkè ìrònú ni ó wà àti wípé àwọn ará ilé rẹ̀ kò ní lè wá kò kọ́ gbà ṣùgbọ́n mo wá lọ bá ẹ̀gbọ́n mi àgbà àbúrò rẹ̀ ó sì ti bá a sọ pé kí wọ́n má wà mọ́ ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ kí o kọ̀wé sí bàbá mi nítorí náà kọ̀wé náà wéréwéré bí o bá ti rí ìwé mi yìí ọmọ tí mo rán wá yìí àbúrò mi ni ọmọ ìyá mi ni nítorí náà kò sí nǹkan kan tí o lè ran tí kò ní ṣàì jíṣẹ́ fún mi bí ọ̀rọ̀ kan bá wà tí o kò fẹ́ kọ sínú ìwé yìí kí o wí fún àbúrò mi yìí kí o wá sọ fún mi ọ̀rọ̀ mi kò jù báyìí lọ mi ni tirẹ̀ ìfẹ́ pàtàkì báyìí ni ìwé ọmọ náà lọ n kò sì tilẹ̀ mọ̀ bí inú mi ti rí mọ́ nígbà tí mo gbà á inú mi dùn tó bẹ́ẹ̀ tí n kò mọ nǹkan tí n bá ṣe lẹ́sẹ̀ kan náà mo rán àbúrò rẹ̀ padà mo sì yára kọ̀wé kékeré kan wípé inú mi ti dùn tó bẹ́ẹ̀ tí n kò tí ì lè fèsì nígbà náà àti pé kí ìfẹ́ pàtàkì máa retí èsì ìwé mi náà lọ́tọ̀ nígbà tí àbúrò rẹ̀ lọ tán tí a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọmọ náà kò sí ẹnìkan ṣoṣo nínú wa tí kò gbádùn rẹ̀ olúkúlùkù àwọn ẹnìkejì mi tí wọ́n ti mọ bí ọ̀ràn ìfẹ́ wa ti ń lọ sì ni wọ́n bẹ̀rẹ̀ sí yìn ín ó kọ̀wé tí ó ní láárí sí i mo sì kọ sí bàbá rẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ fèsì ó ní bí ọmọ òun bá ti wí pé mo wun òun kó parí kí a máa fẹ́ ara wa ní ọjọ́ tí mo lọ bẹ̀ẹ́ wò tí mo rí ilé rẹ̀ àti irú ipò ọlá tí ó wà ó yà mí lẹ́nu pé irú ọlọ́lá bẹ́ẹ̀ lè wí pé òun máa fẹ́ ìmí ọdẹ ìfẹ́ nípọn ó ju ògiri ilé ó lágbára ó ju òkúta ìwọ̀n inú fìlà-fìlà sáyé pọ̀ fẹ́ràn mi dáadáa nítorí ẹ̀jẹ̀ ní mu bí mo bá sì ti ń pa ẹran ni mo máa ń fún un mu ó sì ti gbà pé òun ó máa gbé mi lọ sí ọ̀dọ̀ ọmọ náà nígbàkigbà tí ó bá wù mí èmi náà sì ń lọ síbẹ̀ lemọ́lemọ́ ìfẹ́ pàtàkì ní láárí púpọ̀ àpẹẹrẹ pàtàkì ni ó jẹ́ fún àwọn ọmọge títí a fi gbé ara wa ní ìyàwó kò hùwà àbòsí kan sí mi rí kò wí pé kí n wá kí n dé ibẹ̀ kí n má bà kò wí pé kí a pàdé ní ibì kan kí n dé ọ̀hún kí n má rí kò yẹ àdéhùn lọ́jọ́ kan ṣoṣo rí bí mo bá dé ilé wọn ẹni tí ó bá tọ́ kí n kí tí n kò kí á tọ́ka rẹ̀ sí mi bí àwọn òbí rẹ̀ sọ̀rọ̀ kan nípa mi á wí fún mi bí ojú mi yí padà díẹ̀ kín ó ti mọ̀ kò tú àṣírí mi rí àfi bí ó bò ó ọ̀rọ̀ tí mo bá fi pamọ́ sí ọwọ́ rẹ̀ kò jẹ́ wí fún ẹnikẹ́ni ènìyàn rí gbẹ́kẹ̀lé níbi la tún parí kíka ìtàn yìí sí lónìí ìrìnkèrindò nínú gbó elégbèje látọwọ́ bàbá wa olóògbé tí ò fagúnwà á tún tẹ̀síwájú nínú kíka ìtàn yìí lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ètò àdìtú ó sì ń tẹ̀síwájú ẹ darapọ̀ mọ́ wa lórí facebook pẹ̀lú 32 fm 949 fẹ̀yìn ẹ̀ 32 fm

ìgbàgbọ́ àwọn Yorùbá wa wá ni wípé bẹ́yàn bá rí òkété lójúmọ mọ àfi kéyàn ó pa pé bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kó wọn bàmí kan ṣẹlẹ̀ síyàn á sì dé àwọn apá ibẹ̀ yẹn. Àwọn òkété ohun míì tó yẹ ká túmọ̀ nípa wọn ni wípé wọ́n ní imú tó gbòòrùn gan wọ́n ní imú tó gbòòrùn dáadáa wọ́n máa ń gbòòrùn gan bí imú wọn ṣe gbòòrùn tó ojú wọn gan òríran tó bẹ́ẹ̀. Báwọn òkété ṣe wá wà yìí wọ́n máa ń fi wọ́n bá lọ sínú igbó tọ́kùrò nú ihò tí wọ́n jáde láti wá jíjẹ mímu bóyá lóru ni bóyá lálẹ́ ni tán bá jẹ tí wọ́n yó tán tí wọ́n jẹ tí wọ́n yó tán nínú igbó àwọn míì lè lọ́mọ tí wọ́n ń tọ́ tọ́mọ wà nú ihò àwọn míì ó ṣeéṣe kí ọmọ wọn má sí nú ihò ṣùgbọ́n kó jẹ́ àwọn nìkan ṣo ni wọ́n jọ ń gbé tán bá ti jẹun tán nú igbó kó tó di wípé wọ́n padà sínú ihò nídájí wọ́n á wá di oúnjẹ lọ́pọ̀ yanturu sí ẹ̀kẹ́ wọn bẹ́ẹ̀ bá ti rí ibi tí òkété tó ti di oúnjẹ sí ẹ̀kẹ́ ẹ̀rù ọlọ́run ó báyìí wọ́n di oúnjẹ sí ẹ̀kẹ́ wọ́n kó padà lọ sínú ihò wọn wọ́n dà á sílẹ̀ eléyìí ni wọ́n máa fún àwọn ọmọ wọn jẹ tàbí táwọn náà ó máa jẹ títí alẹ́ ọjọ́ kejì kan tó tún jáde nígbà míì wọ́n lè di oúnjẹ sẹ́ẹ̀kẹ́ kan lọ pọ̀ọ́lẹ̀ nínú ihò wọn kí wọ́n tún padà kí wọ́n tún lọ dì míì wá kí wọ́n tún pọ̀ọ́lẹ̀ kí wọ́n tún padà tán bá rí wípé oúnjẹ pọ̀ lápá ibi tí mo lọ lónìí o wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n ó di oúnjẹ sẹ́ẹ̀kẹ́ tó jẹ́ bẹ́ẹ̀ bá rí báyìí gbogbo ẹ̀kẹ́ wọn ni ó wà rí sí gidi kinní kan máa ń ṣe wá ń gbà wà kékeré wá ní ṣegede gbogbo ẹ̀kẹ́ wọn á wá rí ṣegede báyìí. Wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹ wá tún máa gbọ́ kí sì ni wọ́n máa ń sábà jẹ ẹranko tó máa ń jẹ èso tó tún máa ń jẹ àwọn ẹran kéékèèké ni òkété ṣùgbọ́n àwọn ohun tí wọ́n máa ń sábà jẹ bíi àwọn ohun tí ó wà nísàlẹ̀ ilẹ̀ tí wọ́n á wú tí wọ́n á jẹ oúnjẹ àgbàdo náà o wọ́n bá rí oúnjẹ èso wọ́n máa ń jẹ àwọn kòkòrò wọ́n máa ń jẹ ìgbín wọ́n máa ń jẹ ẹyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí wọn tí mo ní ó wà níwájú pàlàbà pàlàbà méjì tẹ máa rí lẹ́nu wọn bẹ́ẹ̀ bá ṣí ẹnu wọn èyí tó lágbára púpọ̀ ni títí ọjọ́ ayé wọn ló sì máa ń gùn ló máa ń hù sí wọn ní bí wọn ṣe máa ń ge wọn máa fi igi wọn bá ń jẹ igi wọn máa fi ge torí bí bẹ́ẹ̀ kọ́ ó máa gùn tayọ ẹnu wọn àwọn náà wà ní eyín ọ̀gàn bíi tàwọn irin tàbí bíi tẹ́lẹ́dẹ̀ gàn wọn sì tún mọgí pọ́n bí wọn ṣe mọgí pọ́n wọn mọ̀ wẹ̀ náà bí wọn ṣe mọ̀ wẹ̀ wọn tún lè sáré o béwu bá dé bá wọn nínú ihò ìṣọwọ́ tí wọ́n fi máa ń sáré kì í ṣe kékeré kódà kó má jẹ́nu ihò náà kó jẹ́ pé wọ́n wà ní orí ilẹ̀ léwu kan dé bóyá wọn dẹ tàbí èèyàn kan ló ṣàfẹ́ pa tàbí ẹranko kan wọ́n máa ń sá burúkú eré. Mo ti sọ wípé ìrù wọn máa ń gùn pẹ bá sì wo ìrù wọn ó lè má sí irun ńbẹ kì í sábà sí irun nínú ìrù wọn bí irun bó ṣe máa ń wà lára wọn. Ẹranko kan tí ó máa ń dá wà ológun dá dúró dòdò ń dá wà bálógun dòdò ń dá wà ní òkété wọn kì í jẹ papọ̀ yàtọ̀ síbẹ̀ bá rí ìyá àtàwọn ọmọ ẹ̀ kì í sì ṣe pé yóò máa rìn yóò máa wá kó àwọn ọmọ lọ sẹ́yìn bíi pẹ́pẹ́yẹ o inú ihò làwọn ọmọ ẹ̀ ó wà o pẹ̀lú ẹ̀ wọ́n bá sì ti bàlágà láàrin ọ̀sẹ̀ díẹ̀ á dà wọ́n lẹ̀ lẹ́yìn àṣepọ̀ ọmọ kan síbi márùn-ún ni òkété máa ń bí afọ́jú ni wọ́n sì máa ń bí àwọn ọmọ wọn àwọn ẹranko tó máa ń dà wọ́n láàmú fún pípa jẹ kò kọjá ejò
àwọn ẹyẹ àwọn ológbònú gbó àwọn kẹ́kẹ́ àti àwa èèyàn náà pàápàá àwọn tí wọ́n máa ń dọdẹ etí méjèèjì tó ní ó máa ń dúró ń gbogbo ògbà ní òkè orí ẹ̀ báyìí ni etí náà wà ó wá ṣe é ṣe kẹ́ ẹ rí òkè tí ń gbà míì tó máa dúró pẹ̀lú ẹsẹ̀ tí ó kàwọ́ sókè ó ṣe é ṣe kódà àwọn míì nínú wọn lẹ́yìn tí wọ́n bá di oúnjẹ sẹ́ẹ̀kẹ́ wọ́n tún lè fi ọwọ́ kó díẹ̀ ìyẹn oúnjẹ lásìkò yìí wọ́n á máa wá fi ẹsẹ̀ wọn rìn bí èèyàn àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yìnmọ̀yàn àwọn ọdẹ oṣògùn ikú ẹran oṣògùn ikú ẹran oṣògùn yè ẹran á kú èèyàn á bọ̀ àwọn bàbá wa ọdẹ wọ́n gbàgbọ́ wípé bí òkè tí bá wà nírú ipò ta wí tó káwọ́ méjèèjì sókè tó ń fẹsẹ̀ rìn àwọn ọdẹ kì í yìnbọn fún bẹ́ẹ̀ àfi kí wọ́n farabalẹ̀ kí wọ́n jẹ́ kó dáwọ́ tẹlẹ̀ kó tó di wípé wọ́n lè yìnbọn fún ara àwọn òwúlò ẹranko yìí àwọn onímọ̀ sáyẹ́ǹsì wọ́n ti kọ́ àwọn ẹranko yìí débi wípé wọ́n lè ṣe àwárí bọ́ǹbù tàbí àwọn ohun abúgbàmù táwọn amọ̀ òkun ṣìkà tí wọ́n tọ́jú síbì kan bóyá wọ́n rí mọ́lẹ̀ ni tó jẹ́ pé béèyàn bá ti fi lè kọjá lórí ẹ̀ tàbí mọ́tò tẹ̀ mọ́lẹ̀ ni ó bá búgbàmù làwọn onítọ̀hún ó bá kú bóyá àwọn adẹ́yẹmọ́ ni wọ́n rí bọ́ǹbù síbì kan ìwúlò àwọn ẹranko yìí ni wípé wọ́n jẹ́ ẹranko kan tó jáfáfá tí wọ́n sì ṣe é kọ́ àwọn onísáyẹ́ǹsì ti kọ́ wọn débi wípé àwọn tí wọ́n bá kọ́ nínú wọn wọ́n máa ń ṣe àwárí bọ́ǹbù táwọn amòkùn ṣìkà tí wọ́n rì mọ́lẹ̀ bákan náà wọ́n tún ti kọ́ àwọn ẹranko yìí débi wípé béèyàn bá ní ikọ́ tuberculosis tí wọ́n fẹ́ mọ̀ bóyá onítọ̀hún ní kẹlẹ̀bẹ́ onítọ̀hún báwọn ẹranko yìí bí wọ́n bá gbòòrùn ẹ̀ ìyẹn kì í ṣe gbogbo wọn o àwọn tí wọ́n bá ti kọ́ ni o ó ní tí wọ́n ti fún wọn o tí wọ́n á ti láwọn abẹ́rẹ́ tí wọ́n á ti fún wọn tó jẹ́ pé wọ́n á lè fi mọ̀ bóyá irú kọ́ bẹ́ẹ̀ ó wà lára onítọ̀hún gbogbo àwọn nǹkan dáadáa táwọn olóyìnbó tí wọ́n ṣàwárí nípa àwọn ẹranko yìí nìyí kódà àwọn míì máa ń sìn wọn nínú fọ́nrán fídíò eléyìí tẹ̀ ń wò yìí ẹ ti rí obìnrin kan tó ń gbé mọ́ra báyìí tó ń gbé mọ́ra tó ń bẹ́ẹ̀kẹ̀ lọ́dọ̀ tí wá ń gbé ẹranko burúkú la mọ̀ òkété sí ẹranko ayé la mọ̀ wọ́n sí ẹranko tó ń gbàbọ̀dì la mọ̀ wọ́n sí ẹranko téèyàn ò gbọ́dọ̀ jí rí téèyàn ò gbọ́dọ̀ rí lójúmọmọ́ la mọ̀ wọ́n sí ìdí tá a fi kí ń rí wọn lójúmọmọ ni wípé alẹ́ ni wọ́n máa ń jáde inú ihò ni wọ́n ń wà lójúmọmọ béèyàn bá wá rí lójúmọmọ nǹkan kan lè kúrò nínú ihò ẹ̀ ni èmi ò sọ wípé ohun táwọn bàbá wa ń sọ nípa òkété kì í ṣòótọ́ o ṣùgbọ́n a ti sọ àwọn ẹranko yìí lórúkọ tí ò dáa jù ṣé bóun làwọn kan ni wọ́n ń tọ́jú tẹ̀ ń rí ẹ lọ wò lórí facebook àwọn èèyàn kan ni wọ́n ṣà ń gbé wọn síwájú tí wọ́n ń gbé wọn mọ́ra tí wọ́n ń ṣètọ́jú wọn lọ́tùn lósì pẹ̀lú oríṣiríṣi ohun tí mo sọ pé àwọn onímọ̀ sáyẹ́ǹsì tí wọ́n ti kọ́ àwọn ẹranko yìí láti ṣe tó sì wúlò wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn èèyàn làwọn ẹranko yìí ti dóòlà nípa ṣíṣàwárí àwọn bọ́ǹbù táwọn amòkùn ṣìkà kan tí wọ́n rì mọ́lẹ̀ tàbí àwọn ohun abúgbàmù tó lè ṣe ìpalára fáwọn èèyàn ṣùgbọ́n lápá ọ̀dọ̀ wa ń bí sábà ní nǹkan tó dáa láti sọ nípa òkété ju wípé bó bá rí lójúmọmọ àfi kó o lọ ṣe tutu o tàbí tó bá ti rí lójúmọmọ òkú lórí o tó fi di wípé ọ̀pọ̀lọpọ̀ gan wọ́n ti kà á sí ẹran táwọn ò tiẹ̀ gbọ́dọ̀ jẹ ara àwọn táwọn bàbá wa tún máa ń jẹ́ ká mọ̀ ni wípé bó bá wọnú ihò òkété tí wọ́n fi ń rò wípé abàmì ẹranko ni o wọ́n ní bẹ́ẹ̀ bá gbẹ ihò ẹ̀ ó ṣeéṣe kẹ́ ẹ bá máa gí ó ṣeéṣe kẹ́ ẹ bá ata kẹ́ ẹ bá àlùbọ́sà nínú ihò ẹ̀ ó ṣeéṣe kẹ́ ẹ bá iyọ̀ ńbẹ̀ ó ṣeéṣe kẹ́ ẹ bá pọ́ọ̀tù tí wọ́n fi ń dáná ńbẹ̀ gbogbo eléyìí ò sọ ẹranko yìí dàbà mi torí bẹ́ẹ̀ ẹranko yìí bá wọnú kíṣìn ní pàápàá bínú ilé yín bá fìdí ti gbó
bi oke te ba wo kitchen ni gbogbo n to ba ba nbe lo ma ko to ba ti ri wi pe ohun to se je a di gbogbo ese eke a lo po sinu ho e be ba wa gbe ho e te ba gba nylon magi nbe tabe ri alubosa nbe ko so eran ko ide abami o gege bi wadi awon oloyinbo se so e ti wadi awon oloyinbo o wa gba ohun ni port tori lati keke na ti je ka mo pe be ba gbe ho kete e le ba port nbe port ma to bi gan ba olokete se fe gbe ṣùgbọ́n gbogbo ẹ̀ ká kan sára sáwọn bàbá wa yorùbá foríṣiríṣi àkíyèsí tí wọ́n ń ṣe nípa àwọn ẹranko ó kàn jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àkíyèsí wọ̀nyí ni kò ṣe é kò sí ìdánilójú wípé bẹ́ẹ̀ ló ṣe rí àbí ńgbà tí ewu bá dé bá ẹranko kan nu ihò ṣé kò ní sá jáde lójú ọ̀nà àti dáàbòbò ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ bá sì wo ihò kété wọ́n máa ń gbé ihò wọn bí ààfin ọba ni wọ́n á yọ yàrá kan sápá bí yàrá àwọn ọmọ ọ̀tọ̀ yàrá bálejò bá wá kí wọn ọ̀tọ̀ kíṣìnì ọ̀tọ̀ ilé ìdáná wọ́n ṣáà máa gbé ihò wọn jùgbùjùgbù wọ́n á wá yọ ihò kan báà náà bá kọ́lé tá a bá fi ilẹ̀kùn sẹ́nu ọ̀nà á tún fi ilẹ̀kùn sẹ́yìn kùlé àwọn náà máa ń dọ́gbọ́n bẹ́ẹ̀ wọ́n á gbẹ́ ihò míì sẹ́yìn ojú ìbátu ni wọ́n ń pè é ibẹ̀ ni wọ́n máa ń sá gbà jáde tán bá rí wípé ewu fẹ́ wọlé bá àwọn lẹ́nu ọ̀nà wọ́n á gba ojú ìbátu wọ́n á gba bẹ̀ jáde òkété kì í ṣe ẹranko burúkú o ẹ jẹ́ kólà kúò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ò kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ lára òkété kì í ṣe ẹranko ayé kì í ṣe ẹranko abàmì kì í ṣe ẹranko burúkú àwa la sọ ẹranko yìí la sọ lórúkọ bí àwọn ẹranko yòókù bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá wọn bẹ́ẹ̀ ló ṣẹ̀dá òkété náà mo sọ yìí mo dúró ná olúfẹ́mi omíla ní ìyọ̀dá ọmọ jọ́ọ̀jì

ìrànkúlé ìta mú alálẹ̀ yìí òkété ni táwọn olóyìnbó ń pè ní African giant pouched rat. Ẹ bá wa ṣí ẹ̀ dáadáa lórí Facebook o lè kálé kò kakò. Bẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò 08060278851 08060278851. Àbọ̀rí Fẹ́mi Omilani ìyàn.

0: jẹ́sí jí ò rí àwọ̀ tí bòmírín mú kókó dàgbà ẹ̀rí làpẹrẹ ìdùnnú 32 FM 94.9 fẹ́yìn ẹ̀. Laughter House orí òkè téńté Premier Mọ́kànlá Ìbàdàn.
1: Kini n o ni ye buramuramu niju meji asunri o si loja agbo ikoni ti o se bi 32 FM si ti wa ni dunu atayo olohun o gbo kokoke o gbo 32 FM 94.9 am fe ni.

iná ńlá bòde àbáráwò tó òjò pa láàmì ọkà yọ làálà òkè kẹkẹ yìí rè alẹnu kẹrọ bí àdá àpọ ju èdè tí igun mọ galigali ọpàpà àmọ tí ipa mọláyà bí òkè mo dé wọn ní ọmọ pọn lorúkọ tẹ pé wọ epo ọmọ dùn lorúkọ tẹ pé wọ yọ àfi ò ní wọ jàkí tẹrú tọmọ mọmọ torí pé mo kí iná ilẹ̀ yìí o jikibi tẹ́ ti gbé lásìkò ìbò kí pé ọmọ ẹ̀kọ́ àbújúbà mi lórí ìtúsẹ̀ sí dólédè ètò àgbẹ̀ ọkọ́ gbọ́ta pè ní ẹ̀wọ̀n òjọlé lórúkọ aláṣẹ àgbìmọ̀ ìdíṣẹ́ rédíò 32 fm net 4.9 tá a wà ní laughter house ilé ẹ̀ ní premier hill mọ́kànlá ìlú ìbàdàn orúkọ tèmi gẹ́gẹ́ ní akeem hamzat èmi lọ́mọ olóòjé mo kò méjì ọmọ pọ̀lọ́jẹ́gẹ́dẹ́ tí iye mẹ́tú ẹ̀làmọ́kò tí ọ̀bọ̀dọ̀ di ẹ̀gà láyé fún àbàdà

àti ọ̀rẹ́ wọn àfa àná òun náà jẹ́wọ́ pé tòótọ́ òun ti bẹ̀wọ̀n sẹ́rí àbẹ́ ti pa kẹ́yìn òun òun bẹ́wọ́ dá sí ìtàtẹ̀yìn wá àwọn ọjọ́ máa ṣe ni àwọn ọjọ́ máa pààyẹ àwọn ọjọ́ máa pín ara ìyẹn ni nǹkan máa ń bẹ gan ẹ ti ẹ̀ wá bẹ̀rù ibi tá a lọ lọ́rùn lọ́hùn ẹ bẹ̀rù ọrùn ẹ̀wọ̀n yẹn girlfriend ni wọ́n jẹ́ ti padà nù sí káwọn obìnrin ọmọ ọ̀bọ̀kùnrin rìn mọ́ ni sí káwọn tọkùnrin bá pe obìnrin pé ọ̀fẹ́kọ̀ jẹ́ girlfriend bí ká máa kóná fúnra wa sí kí ẹ máa dọkùnrin ló mọ́ ni ká máa kóná fúnra wa sí kí ẹ máa da ọkùnrin ló mọ́ ni torí pé ẹ mọ́nú àwọn ọkùnrin ọ̀hún. Ìyíwá ga po ọ̀gá.

0: Hello.
1: Hello.
0: Ekale. Ekale. Orukọ yẹn ti bẹ ti sọrọ.
1: Joseph Lato Kebara.
0: Oye idaye to.
1: Baba Ọlọrun a ma fun yin se o.
0: Ami. Ami. Ami.
1: Ẹ mọ lọrin, ẹ mọ bọrin o.
0: Ami sir. Ami. Ami.
1: Baba Ọlọrun ẹmi ẹmi bọ sọwọ ẹmi ṣirin o.
0: Ami ni yarabi. Ami ni yarabi.
1: Yẹn gbogbo wọn wọn yẹ ẹ ma jẹ bọ ọnu ẹ o.
0: Laye. Laye.
1: Ẹ ma jẹ eku tẹni ka o ku ri káwọn náà kan lọ ku.
0: O daba o.
1: Nítorí Bible ti sọ pé nípa ẹni tó bá ti fi ìdà pa èèyàn nípa ìdà náà náà fi pa òun
0: náà. Oyè mi dáadáa.
1: Ẹ̀lẹ́sà.
0: Ẹ ṣe mo dúpẹ́ tó a o, ẹ ṣe gan-an.

ilé iṣẹ́ wa ní 32FM ní òní wọ́n pọ̀ dáadáa torí pé àwọn tí wọ́n yàn jẹ ni tí bá yàn ọjẹ ìwọ náà tuesday máa wá pàdé ẹ̀wọ̀ ọjọ́lé wá pàdé mi 32FM rédíò wa ní laughter house lẹ́gbẹ̀ẹ́ premier àwọn kan wá mi lọ sí cocoa house lẹ́nì kó tó di pẹ́sẹ̀ fún wọn nọ́mbà pé ẹ má lọ cocoa house ẹ má bọ̀ ní makola premier lẹ́gbẹ̀ẹ́ premier hotel gẹ́gẹ́ la wà ọ̀rẹ́dùn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ibẹ̀ la wà ẹgbẹ́ fẹ́ gòkè báyìí lápá ọ̀tún yìí o ẹ ti rí 32FM ibẹ̀ la wà ibẹ̀ iléeṣẹ́ rédíò tiwa èmi ò ní kẹ́ ẹ wá lọ sí cocoa house mọ́ ẹ sì má wá wá sí ìyànà church mọ́ ẹ bá fẹ́ rí mi ẹ bá bọ̀ níṣẹ́ rédíò tí mo wà ẹ má wà mí káàkiri lọ bùnmí kankan mọ́ bẹ́ẹ̀ lọ ìyànà church ẹ ṣeré lọ ni bẹ́ẹ̀ lọ cocoa house ẹ gbé mi lọ bẹ́ẹ̀ o torí pé rédíò wọ̀ sí bẹ́ẹ̀ o ibi àwà ni mo sọ fún yín ẹgbẹ́ premier hill premier ni mọ́kànlá la wà ṣé wọ́n gbà ọ ni ọ̀rálẹ̀ wọn fún lẹ́wọ̀ndì fún olówó rẹ o sì cooperative o ò rówó rẹ gbà o ò wọ̀n dán lóhùn wọn ní office investment o ti fún ọ lówó investment ò bọ́ sí mọ́ ẹ̀tọ́ rẹ irúfẹ́ ẹ̀tọ́ rẹ tó wà ń ta má bẹ́ẹ̀ ni kankan fún wàhálà tó lè mú ọ dẹ̀bi tó lè mú ọ tó di ọ̀daràn tí ó fi ajá sí ẹ̀wọ̀n má fọwọ́ ara rẹ fún ẹ̀wọ̀n sílẹ̀ lọ́rùn gbé ẹni yẹn náà wàá fi dọ́ rẹ sún èmi akeem hamzat ẹ̀tọ́ ẹ̀ tó wà lọ́wọ́ rẹ yọ ọ bọ̀ sí ọ lọ́wọ́ padà immediately ẹ̀tọ́ rẹ tọ́ lọ́há sọ́mọ rẹ ní àgbà lọ fẹ́ gbọ́ padà ni owó lọ fẹ́ gbà ni ẹni ẹ̀tọ́ rẹ ẹnìkan ló gbéṣẹ́ fún tí ọmọ ṣiṣẹ́ rẹ tó wá ní pé o kò dọ́wọ́ padà fún ọ fẹjọ́ ẹ̀sùn mọ mẹjọ ìbò àbá akeem hamzat ẹ má bọ̀ ní ọ́fíìsì wa níléeṣẹ́ rédíò wa ní 32FM laughter house nù ní ẹgbẹ́ premier ní mọ́kànlá ìlú ìbàdàn bíbá yìí gbogbo ọ̀rọ̀ lọ́jà premier kò sẹ́ tí ọmọ premier ẹgbẹ́ rẹ̀ gangan ní rédíò 32FM wà ìjọ tuntun lẹ́ni rí mi o láago mẹ́ta ọ̀sán lẹ́ni rí mi ẹ ní jẹ̀bi o torí pé mo sọ fún yín sí ẹ ní jẹ̀bi o ẹ bẹ́ẹ̀ sì tí ọmọ yín dáná o sókè lọ bí oge tòní yìí bí ó sì mọnu kò yẹ yín bí ó sì mọ lónìí nù. Bí ó sì mọ lónìí inú pẹ̀lú ògùn ti ọlọ́run oníyànṣe ọlọ́bẹ̀ẹ́sẹ̀ o àwọn táwọn jẹ́ akọ ìbínú pẹ̀lú ògùn ọlọ́run apàdé ege níjọ mẹjọ àbọ̀nà dàgbé oṣokòtò bí ìròyìn ṣùgbẹ̀ngbẹ̀ níjọ tuesday ẹjọ́ sunday ti bọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́ apàdé orí ètò kásù láyọ̀ a ní dáràn ẹjẹ́ àmọ́ lọ́ra sí o ẹjẹ́ àmọ́ kí áfẹ́ ìbẹ̀kẹ̀ fabada ẹni awífún ọbàdé ọgbọ́n o.

ẹni ti jọ ń ta kàngbọ̀n pọ̀ àgbà alákọ̀ọ́kọ́ ni iṣu iṣu ló ń lọ gà àgbà ẹlẹ́ẹ̀kejì ni àgbàdo àgbàdo ló ń lẹ̀gbọ́n àgbà ẹlẹ́ẹ̀kẹta ni eré eré ló ń lagbà gbogbo wọn omi dákẹ́ rẹ́gẹ́dẹ́ omi ò fọ̀hún omi làgbà ẹlẹ́ẹ̀kẹrin wọ́n bá ní káwọn mẹ́rẹ̀ẹ̀rin ó rúbọ àgbàdo lòun ọ̀lẹ́bọ rú eré lòun ò tù iṣu lòun ò lè rúbọ omi nìkan ni wà ń bẹ lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó wá ń lọ rè rú ẹbọ kò tọjọ́ kò tó sùn àwọn mẹ́rẹ̀ẹ̀rin ti ìkọ́lé ọ̀run wá sí òde ayé gbogbo wa náà lásán mọ̀ pé wọ́n máa gbin àgbàdo ni ọ̀run náà ní ti jáde wá sílé ayé àgbàdo tó gún abẹ́rẹ́ kò pe wédà ewé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní pọn ni iṣu tọ́ yọ ìtakùn kò pe wé débi pé yóò pọ yin eré tó hù lójú kan náà kò yọ òdòdó débi pé yóò sun èso omi nìkan tí wá ń bẹ lẹ́yìn tó ń ṣe ẹbọ báṣẹ ṣe wá látọ̀dọ̀ olódùmarè ni òjò ńlá kan bẹ́ lulẹ̀ yìí àgbàdo tó gábẹ́rẹ́ tí ò pa sọdà ó bẹ̀rẹ̀ sí ní pa sọdà eré tọ́kọ̀ tí ò yọ òdòdó débi pé yóò sun èso eré bẹ̀rẹ̀ sí ní sun èso iṣu bẹ̀rẹ̀ sí ní pọ yin ẹ̀rí báyìí omi wá ń jó omi wá ń yọ̀ omi wá ń yin babaláwo awóyin fáifá wá ń yin olódùmarè ọba lọ́run nígbà tí ìṣẹ̀dá rẹ̀ ṣe ní akéhìndé gbẹ̀gbà ìdí nìyí tó fi jẹ́ pé omi ò ní ọ̀gá gbogbo wọn bá a bá gbogbo ọmọ ìkan náà ní ọjọ́ ga tírú àwọn tí wọ́n

0: 32 FM 94.9.
1: Laughter House.
0: Orioke Tete Premier.
1: Mokola Ibadan.
0: Ìkànnì adẹ́rìn pòṣónú.
2: Ẹni ọwọ́ sẹ́wọ̀n bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ kúdẹ ẹnu ayé bàbá wa. Olúwa sọ de pẹ̀tẹ́rẹ́. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ.
3: Bẹ́ẹ̀ òun gbolúwájú. Bàbá òun gbolúwájú.
2: Dádì ẹ̀yin ni sa.
3: Èmi.
2: Bẹ́ẹ̀ ni sa.
3: Ìlú àdúrà wèrè olùgbà.
2: Dádì bẹ́ẹ̀ mi ṣe darí ni.
3: Ẹ̀mí ìwé Olúwa náà tó ń dẹ tó ń dára tó ń bẹ.
0: Ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.